0: How what do you what you call now? Wama people can we bow now that be Mario? Lara Koto Babi Yamaninu Jaju ni wipe. And it won't pay ni yala bagatele come up at a Yoruko Yapada ni tori pela bagyanti for sele. Lara Koto Babi Yamaninu Jaju ni wipe. Kabia mama pia mare kerisia kobi. Lara Koto Babi Yamaninu Jaju ni wipe. Ki yawa ni leke wama ku kabi mato ni mari wogu amare wasinu le. Bagu elia pari wono. Mama bi ya motore la ti bise to wa nu le re lo to wa ri awon ma re ton sakiri nu yara tan da leru to wa npari wo mo won wi pe ari wo yin ti poju asa ma so fe pe ru abi ama be sin yo ni nitori abi ama ta gba gbogbo ama lowo re lojiji o mo wi pe to ba ti do se le ama da kero ro ni nitori ko so mo to tun se re mo nu le asa ta lo fe gba gbogbo ama lowo re lojiji to lo n fe so de abi ama korofo Tolo fa ko na jo kejo jabi amo lo ni agbe je lowo ra gbe pia pia le lowo lo ni ipinu ati etere lori awon ma re ojile lori baba mama gbo mi dada bayi ani ta je gbo mo lowo ra kejo pe bi won je ko bu latorun niyan nitori awon kan ma so wupe akosile ni wupe won pada gbo mo lowo re e je wa bi eni ohun iru akosile wo niyan ta lo ko ru iko kuko yen sile fo bi amo to lo jaje re nitori emi mo wupe olorun temi ki ise oba ika nitori olorun ti emi si ki ko fo mama bi amo ani mo fe ran ise sile se ni to ko iko kuko sile fun o awon ti wa ti gbe mo lowo won ri ni mo ba soro bayi o to je wupe nipa iko kuko ti wa ko le won ti so bi amo ndi ala re ti won ti fi won sinu eko ojojumo lo ni ru eniyan to ko iko kuko sile fo ye ichele to jele si balaru ma ichele si ichele abami to jele si judas ma ichele si o toju eradu rinu bi be loju re ma ri isele abami to jele si solu yo jele si isele abami to jele sa ma fara no kuku pa yo jele si iriri ti kora da tran ati abraham rinu bi be la won na ma ri ru e ani eye ta gba ma lowo re ma ronu ma se nitori olorun gbe so lo fe gba je se bayi adura ta de fe gba mi fe ki won na fowo je pere mu o nitori ta ba gba ma ikini lowo eniyan ti o ba soro Aisa ye na won gakeji ni ti o ba tun soro aye gba keta lowo re ti o ba tun ri kankan so aye gba kerin lowo re to ba je pe ni to je pe akuni kan lo ma tun ti o madu agba bo wu ko suku titi do lawo gba karu lowo re bo won ran ase si eni to de loro loruko je ko ni ri ile aye gbe iwo to de ngbo mi o ni ma labo je ri lara eniyan te ba gba mo lowo re nitori ofo mo da lara sa ojo ti Jacob gbo wu ko mo Joseph ti fo sele wọ́n ló pàjọ ara rẹ̀ yá pẹ́rẹpẹ̀rẹ́ wọ́n ló ti fi ajọ àkísà bọ́ra ó sì ṣọ̀fọ́ ọmọ rẹ̀ láìmọye ọjọ́ wọ́n ní nígbà tí àwọn ẹbí wà tù nínú ó kọ̀ jálẹ̀ kò gbà tí wọ́n tó nínú ó ló máa ṣọ̀fọ̀ títí tóun ó fi wọ sàárẹ̀ ni óò tálẹ́ni tó ń gbọ́ mi tí wọ́n ní fi ọ̀fọ̀ ọmọ kọ́lẹ́gbọ̀n lórúkọ jésù ẹrù kí abiy ọmọ kì í tún wọn ní gbé ká mọlẹ o ó ní fojú rinjú pẹlú sàárẹ ọmọ àtúfọ ọmọ fúnni kò ní túfọ ọmọ fún ọtí yanni níwọ rè àtúfọ ọmọ fúnni tí sọ nídìí gàgàgà ò ní yanu lẹrẹ o ayé ò ní fọmọdé ọlọrọ ọmọ rẹ ò ní pọfọlọ èyí àbámọdákẹ nítorí ọmọ o má gbà kí ará àdúgbò ará ìlú rẹ ó jèrè ọrọ látara rẹ látara ọmọ o má gbà kí ayé sọ wípé pẹlú gbogbo àdúrà rẹ wọn padà gbọ ọmọ lọwọ rẹ ìyá yẹ sọ wípé ohun tó bá fẹ́ ṣọmọ kó ṣọmọ ẹni tó sọ ọlọ́jọ́ ọjọ́ sí nígbà tí kankan padà ṣe ọmọ rẹ ẹ̀yìn bẹ́ẹ̀ ló tó mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wàhálà wọn rí ń lọ́padà balẹ̀ sí ìdí tábí ní kí ìpẹ́ ìpàdé àbàmì nìyẹn lẹ́nìí ibikíbi tó bá wà lábẹ́ ọ̀run yìí ìpàdé pàjáwìrì ti dìde o ìfọ́ọ̀tì ìpàdé kíákíá máa sá ni a pè ní ìpàdé mi ò ní bọ́bọ́jì ọmọ láyé mi bó ṣẹlẹ̀ sí orí ẹ̀mí mọ̀ wípé kò gbọ́dọ̀ tún ṣẹlẹ̀ bó jẹ́ online ni bó jẹ́ offline ni mo rọ̀ wípé kò darapọ̀ o àwọn tó ń gbọ́ ètò yìí mọ̀ wípé mi kì í bẹ̀rù ìpàdé yìí o ìyá ọmọ ológo tó ń gbọ́ mi tó bá ti gbọ́ ètò yìí tán ìwọ kàn gbé ẹ̀wùwọ̀ kó o ní lọ́kàn wípé ọpẹ́ ló yẹ nǹkan dànù kúrò lórí ọmọ rẹ àkókò tá a wà yí àkókò tí abiyamọ tó tá gbọdọ máa ṣọnà tó bá ti ń bọ̀ dọ́lọ́ slippers ló máa mú pàdé jésù nínú mi ní kọ́lá wípé wọ̀ ní bábà tọ̀fọ̀ síwájú ilé rẹ lọ́jọ́ ayé rẹ màmá ó tọ̀rọ̀ kò ní bàyí tó ń rò jẹ́ o ayé ò ní filẹ̀ rẹ júwe ọ̀fọ̀ ọmọ ò ní rogo ẹbẹ́ mi jí lórí ọmọ o ayé ò ní fọ ayé ọmọ rẹ ṣòfun ayé ò ní fọ ọmọ dẹ́wà lọ́rọ̀ o ọmọ rẹ ò ní tasẹ̀ gẹ̀rẹ̀ débi tí wọ́n ti máa gbẹ̀mí rẹ o ayé ò ní gbẹ́gi mọ́gi torí ọmọ rẹ o ọmọ rẹ ò ní wá ba sale o ni fura re ro ko si da ti si omo re o ayo ni pa jo ofo te olore ladugo ofo ni jewo si wa to mo re ile ko ni gbona mo iwa to mo re ayo ni ko glop oro si omo re lowo o oju meri ko ni pada doju meji ninu laye o ofo je lori omo re loni oro omo re o ni di wo ni ko to o ni gbe omo re wo nu gbogun o omo re o ni se gangan kanyan ojo aye re atemi ati wa ni parugo ara sofo omo aye o ni gba lapia omo wa lo lori omo o ni fowo ra tegun o lo npe o ma se o omo re ti lopo ni je ipinre mama aye o ni fomo poro eni kani wa o ibanujo o ni kole ti o omo re o ni fowo he lasan omo re o ni di gba tu ayo ewe ta tori omo re je o baje leni o egbe titi wa tori omo re wa yo yi le wa lori o adura odi lori omo re o ye lerugbe ise wolika olorun baje o aye oni foro tu omo re si o aini ko ni yeye re tomo tomo o ni gbore omo labo mama o to da obi re duro ko ni da duro omo re o se da duro lati ni lo aye omo re oni porukurubusu tele jeje ile oni yo tomo tomo omo re oni di arungun asasi ota oni ran won omo re omo yo ni ko ti leda Jacob bo bojo lojo lo omo re oni bojo lojo lo wa je nku fama o irin ajo omo re oni daru omo re oni jagba aye omo yo ni ko sawa ko de ni ko sese o ikabiya mo ni na omo re o omo baba tani se wo omo re oni jiya o Jesu lo awa iye yi ni asiri ohun bo e je ago
1: lati December ni mo tin wa ile nipa to wa dijo wa je nikan wa pe mi pe ki wa wo ile bi kan pe iye bayi ni mo ni a wa pe enikan pe a bye ni o sele o wa ni a kini ka se mo ni iye bayi lo wa lowo mi mo se ma ri alati bayi mo ko ri 100,000
2: hallelujah
1: o so de pari gbogbo leyan 250,000 naira
2: hallelujah
1: bi olorun se ba mi se ni e to de wa je pe testi le ti mo fe gbogbo ni bo ri idi ope
3: ta lo ma ara anugba enikan se wo si o
2: amen
0: mama so mo wi pe eni asiri re bo lo raye wa ti asiri eni ba ti n Buhari wipe irin ajo aye won o pada pale mo so wa ri adua oro ile kola ko si bi to le ye si nitori awon omo re o baba labi omo lo nkede leyi o to ba ti n bo gbogbo abi omo to fere ni ko pe wa bo le ri kola gbadu ejaye leko lona AIT yen so fo olokada ko gbe lo si classic arena hall ago mẹsàn-án ni o wà á rí re gbà àgbẹ ọlọ́run ganu ayé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ dá ọ̀rẹ́ fún programme pé kò lè máa tẹ̀síwájú lónìí a máa dá ọ̀rẹ́ lórí gbogbo ọmọ tí mẹ ní àgbáyé 500 naira ló máa dá lórí ọmọ kọ̀ọ̀kan wà á dúró jẹun ọmọ iṣẹ́ ọmọ rẹ̀ aṣojú rẹ̀ ọlọ́run bàbá alábìyamọ o
4: ààyè ló wà
0: hallu yá o.
5: Hello, hello, prophet 090-60-57-1110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
0: Abiyamọ.

ajínrere Felicia Ìyábọ̀dé Ògúnṣọlá tí gbogbo yín mọ̀ sí ẹfún ṣe tán aníwúrà ìyálóde ìlú Ìbàdàn. Mo ń pè yín pé ẹ máa gbọ́ Wells Radio 89.3 FM lóòrèkóòrè ní gbogbo ìgbà tọmọtọmọ rédíò tó gbayì tó gbẹ̀yẹ ìkànnì agbọ́mọgbẹ́. Orúkọ mi ni Ìyábọ̀.

kú ojúmọ́ o. Àkójọpọ̀ àwọn kókó ìròyìn ló ń de ẹsẹ̀ ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM ti àkalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọlé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adékòkè ló níròyìn yín. Ààrẹ Bọ́lá Tinubu ti búra fún Joseph Tégbè gẹ́gẹ́ bí mínísítà fún iná mọ̀nàmọ́ná ìyún iná ọba tó ń ti aṣojú ìlú Ṣọlá ẹnìkan ò láyé. Gẹ́gẹ́ bí mínísítà ìlú fún ìdásí ọ̀rọ̀ òkèrè ní iléeṣẹ́ ààrẹ nílùú Abuja. Sanwó-Olu wá ìṣúná àwọn aládàáni fún iṣẹ́ ojú ọ̀nà irin ìpínlẹ̀ Èkó tó fi mọ́ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ àti iṣẹ́ àkànṣe ohun ọ̀gbìn. Kwara bẹ̀rẹ̀ ìforúkọsílẹ̀ ọ̀fẹ́ lórí afẹ́fẹ́ fún ìpín ibi ìṣèdánwò girama tọdún 2026. Mínísítà fún iná ọba tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ búra fún ìyún Joseph Ọlásùnkànmí Tégbè ló ti fi ń dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú pé ìgbésẹ̀ ìmúdára lórí ẹ̀ka iná mọ̀nàmọ́ná ó pé kò nípẹ́ mọ́ farahàn mọ́ pẹ̀lú ìtọ́kasí wípé ìjọba àpapọ̀ ti ń ṣe àwọn ìmúṣẹ àtúntò tó wà nílẹ̀ láti yanjú àwọn ìṣòro tó ní í ṣe pẹ̀lú ìpínká àti ìmúná. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìdánwò oníwèé mẹ́wàá WAEC ti ṣe ìkìlọ̀ fún àwọn alábòójútó ilé ẹ̀kọ́ àti alábòójútó ìdánwò náà láti lòdì sí ìyànjẹ àti ìdọ́gbọ́n tunijẹ bíi gbígba owó tí kò tọ́ fún àwọn owó ọkọ̀ ni o láti gbé ìwé ìdánwò wá àti àwọn owó mìíràn tí ò bófin mu lákòókò tí wọ́n ṣe ìdánwò WAEC tó ń lọ lọ́wọ́ yìí. Olórí àjọ tó ń rí sí ètò ìlera lágbàáyé ti gbóríyìn fún akitiyan ìlú Uganda lórí ìgbésẹ̀ wọn láti mú àdínkù bá ìpínká ìbújáde àrùn ebola láti orílẹ̀-èdè Congo. Èyí lópin àkójọpọ̀ àwọn kókó ìròyìn fún tòwúrọ̀ tòní. Ẹ darapọ̀ mọ́ wa ní aago mẹ́jọ òwúrọ̀ lórí àgbéyẹ̀wò ìròyìn àgbọ́mọ̀gbẹ́. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ̀ wá o. Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú ojúmọ́.

0: padà ibẹ̀ la wà tẹ́ ẹ ti ń láǹfààní àti mọ gbọ́ wa kètèkètè báyìí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ nísìnyí tí ò wá wájú babawa nation
1: tó
0: mo ní àmọ́ ọ̀rọ̀ nípa oúnjẹ ó tó fìdí pé bí nǹkan tí wọ́n táwọn ọmọ nàìjíríà sì ń jẹ ń tán rí ẹjẹ́ sáré mú pápá ká tó sí ojú òkó ìsílẹ̀ ẹ̀yọ́ ká sáré gbé yẹ̀wò báwọn ìròyìn gbé wípé lórí bí nǹkan ti lágbára tó tí ó jẹ́ pé owó ọjà wọn owó oúnjẹ wọn wọn láwọn èèyàn ń jẹ oúnjẹ tí ò sara lóore tí ò dáa tó jẹ́ pé ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bíi 1,350,000 ni wọ́n ń gbẹ̀mímì lọ́dọọdún tí àwọn bíi 1,50,000 níyẹn sì ń ṣàìsàn ìjọba àpapọ̀ ló polongo náà tètè ké gbàjarè jáde pé èyí ti ṣe nínú ìròyìn ọ̀hún wa fi léde pé nípínlẹ̀ èkó àwọn èèyàn nídìílé kọ̀ọ̀kan nílé kọ̀ọ̀kan wọn ti ránṣẹ́ ní bíléńjá lóúnjẹ wọn ní ìsìn wọn rá ń da ní kókòkókókò ni ẹ̀yọ́ sáà jẹ́ kó sáàmọ̀ pé ó jẹun òní wọn ń ṣe báyìí ìròyìn wà ń bí tó tọ́ka sí bí owó oúnjẹ ti ròkè àwọn ìrẹsì tó jẹ́ pé bí agolo kan gbà kan láti wà só tó di múrí márùn-ún tó di múrí méje tó di àpò kan tí ń lọ báhùn-báhùn bí bó ti wà àtòwò ẹ̀ wà ní o bówó oúnjẹ ṣe ròkè tó wá di pé àwọn ọmọ nàìjíríà ò tiẹ̀ wá ná ni pé oúnjẹ kan lèèyàn gbọ́dọ̀ jẹ ẹlẹ́ẹ̀dọ́jẹ ajẹ láàárọ̀ kajẹlẹ lọ́sàn-án kó lè sara lóore wọn ní kẹ́ni àwọn ọmọ nàìjíríà sáà ń jẹun láti sáà wà láyé wà láàyè ni o wọn lówó ata náà ń kọ́ òun náà ṣe kéèké o wọn ní ẹ mọ yẹ apẹ̀rẹ̀ ata ní ìsìn ni wọn adì táwọn ọmọ nàìjíríà mọ̀ wò pé ẹ wò ṣèbí ẹ̀sà ni kò sà púpọ̀ ẹ̀dá kásà àti ṣe ibẹ̀ kásà àti jata ni kò wá sí pé ẹ mọ́ta ìṣàfẹ́mi ojú rẹ mo fẹ́ o eléyìí ti ní kinní funfun ẹ mọ́ta fún mi wọ́n láwọn ọmọ nàìjíríà sá ń jẹ ntan rí ni wọ́n ní ṣe ká sọ̀rọ̀ ń pa ẹran àbí ká sọ̀rọ̀ ń pa ẹja ni ẹ̀yin ò náà mọ̀ lágbára wọ́n wá ní ṣe ká tó mú wọ owó oṣù tó kéré jù táwọn òṣìṣẹ́ ń gbà ká sọ̀rọ̀ nípa rẹ̀ pẹ̀lú iye tí ọ̀wọ́n gógó oúnjẹ dì yìí wọ́n ní àwọn ìdílé mọ̀ ń gbìyànjú ẹ wo ìròyìn pọ̀ ń bẹ̀ tó jẹ́ pé látàrí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí bọ́wọ̀n gógó oúnjẹ bó ti ròkè tó wá di pé kò sí pé ẹyin ìwọ ìyá tó olóyún gan ní ìsìn tí wọ́n pé nǹkan ẹ ni ó máa jẹ́ bí ẹ̀dọ̀ bí ẹ̀fọ́ bí ẹja bí àwọn nǹkan tí ó máa fún ọmọ lókun sara lóore fún ọmọ tó yẹ pé wọ́n náà ó máa dánú oyún balaboyún bá bẹ́ẹ̀ balaboyún míì lákòókò tá a wà ẹ lè rí tí ó gbé gaàrí iwájú tí ó mọ ọmú ga aláboyún ni ó yẹ ṣe tó mú ga owó oṣù baálé wa ti tán àti fi san gbèsè níta nílé náà láwọn tí wàá ká olódùmarè mọ̀sánú wà bí nǹkan ti rí lórílẹ̀èdè ó lágbára pọ̀ náà wọ́n tètè ké gbàjarè pé àwọn èèyàn ń ṣàìsàn wọ́n sì ń gbẹ̀mímí o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà bíi 50,000,000 ò ní wọ́n ń ṣàìsàn lọ́dọọdún látàrí àwọn nǹkan tọ́kàn sáà ń jẹ pé kásà àfilé jẹun wọn ní kódà àwọn ọmọ kékeré gan ò jẹ nǹkan tó yẹ kó máa mú ọpọlọ wọn dàgbà sókè mọ ẹ mọ̀ pẹ̀lú àwọn oúnjẹ kan téèyàn bá fọmọdé ọpọlọ rẹ yóò máa ṣe kí ni o yóò máa gbá yágiyági yóò máa ṣe bó ṣe yẹ kó ṣe yóò máa sáré gbọ̀n kan wọn láwọn ọmọ ò tiẹ̀ jẹ ẹni tó yẹ kán jẹ mú kódà aláboyún gan ò rí nǹkan gidi ṣàjẹ́ lọ́bẹ̀ mọ́ bá wà ní ẹ̀sán kí ni àfẹ́ ìlú wo là á lù sí irú nǹkan báyìí orin wo la fẹ́ kọ sírú ẹ̀ kí ni ẹ rí sọ lórí ọ̀rọ̀ yìí.
1: ẹ ṣe tọ a mọ̀ pé nígbà táwa ti ẹ̀ wà nígbà ọ̀dọ̀ tiwa a mọ̀ pé à ń fẹ́ nǹkan a fi dọ́kítọ́kì àfi ń jẹun nìtumọ̀ ẹ̀ àkókò tá a wà yìí ẹ rí i pé nígbà kan rí olórin kan kọrin pé fọ́múlà ló kù ta tún fi ń jẹun omi ló pọ̀ ọjọ́ ka lọ wọ́n ń ṣe o kò sí nǹkan kan tí wọ́n ń ṣe dàbí aláràmọ́ lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé mọ́.
0: olórin kan gan tiẹ̀ kọrin pé ẹ rọra jẹ sú ẹ
1: rọra jẹ rán náà nígbà yẹn
0: nígbà náà ṣe ẹmọye tán ta gimidiki ọ̀hún tó gbógbó lórí ṣe ẹmọye tán tà ní ìsìn.
1: Nígbà tí wọ́n ló gbówó lórí.
0: Ẹ̀rù pàwọ́n àti dá ẹbí tí wọ́n lẹ̀ láti bẹ̀rẹ̀ sí bímọ torí owó òde dé ọmọ lásán gan ọ̀wọ́n gógó ni ká tó sọ̀rọ̀ ń pa oúnjẹ tó mọ̀ jẹ́ o.
1: Bẹ́ẹ̀ni kò sí sórí gbogbo nǹkan tó sọ sílẹ̀ yìí kò sí rọ́ńbẹ́. Nàìjíríà ti ìgbà kan ni wọ́n sọ pé ayé ti kásẹ̀ kan rọ̀ ẹ̀kan ló fi dúró èmi ò rò pé bóyá orí òfurufú gbádá la dúró sí nísìn níbi tọ́rọ̀ ètò ọrọ̀ ajé wa tó wà báyìí. Ètò ọrọ̀ ajé wa ti fẹ̀gbẹ́ wọn gan náà àníjọ́ kan arábìnrin kan ló fẹ́ lọ sin owó níbi tí fún àpẹẹrẹ ni ó wá lọ nígbà tí ó débi tí ó sì sin owó ọ̀hún tẹ́nìyẹn jọ lówó ó bá wọn níbi tí wọn ti táwọn ọmọ ti ṣe wọlọwọ lọ sílẹ̀ fùfú ní kò sọ bẹ́ẹ̀ oni kan ma fomi je fufu
0: baba won ni se da kan e je mu pe ye ni tin pe lataro ile
2: e
0: ti wole oko ojumo o
2: e karo eku eto
1: e karo sa e ran sa
0: ti oruko yin ati bi te tin pe wa
2: oruko te joli ati ti omo re lato loko apatamada
1: e ka bo sa
2: baba won mi shan mu ti e karo sa
1: yes sir e se gan sa
2: e se ni pe
0: na o yo olohun lele
1: o yo olohun
0: e seun
2: okay o yo olohun
0: e
2: ra ma e ku se
1: yes sir
2: e baba
1: mo gbo yin sa
2: ejo ki la won ijoba yi se fun wa na ti won fo podo wo se ni won ti won si gbogbo ko to se le lori wa bayi de ka ba ri nko it is something station teyin o mo eyin o mo gbogbo awon ko bayi ni awon yo jade gumi o so pe o ijo government n mo awon ti won si ni eh de pe pe pe pe wa bi awon wo la awon people yi eh se o fo polo wa sere ni awon mo yen ti wa be ni ti to gbe si o ti lo bi 20 something days right ki le ka se gbogbo ile yi
1: e se
2: o to di ko ta wo so ah o ga o
1: e se
2: Allah ba se
1: sheri e je ki baba ileyin na tori ati bo si to mi sugbon e je kin ileyin sheri ijoba apapo fi adira gumi lori pupo o dabe ni pe gumi mo gbogbo bi ti awon eyan won yi sodo si sugbon won mu ni mu wi pe won fe gba wa le bi igba ti won lo gumi bi instrument ni sugbon ijoba o gbegbe se lati ri wi pe okay o iru awon iru gumi yi ni sin pe ah to je agbodegba laarin agbesunmo mi ati araalu ki lo de ti won o mu ni gbekun lati le bere awon kankan atawon kankan lowo
0: e mo pe yi e lo e ti wole oko ojumo o e karo
1: e karo
0: oruko yin ati bi te tin pe wa
1: an gbo yin ohun yen se die
2: ohun akoko ti mo ko fe so te ba la ti yara gba e se lati re ti mo ko pa fe di muslim oni ti won se yato si Quran olulu we are made the destroy one part of our time. It means so for this country, for the major school, it is a disaster for Nigeria. The first disaster. The one who is left to come up. The one that is, the one who will die. And then number two, the two governments that are our name. Say, America, the one that is negotiated for terrorists, including on the army. So ni en da kan mo awon terrorist ni ori asinde asinde masnachad awon te ke tin lo te won te pabu mo da drama negotiate ni bo da ti negotiate pe ko so pa mo lo ba di o ti se pate na ma pa terrorist ni do ba ri do ba buruku ni do ba ri do ba ti o da do ba ri
0: o ta se e se ati mu nti e
1: ti fe mo lo di e ti fe mo binu ju
0: Eda, 0916893 1000
2: taba kan ka ago ye ka ma ka wa keyin ma bi joba atapo ati joba atinle ni wo se ba ni dola won tori ta ba wo a ri pe awon bandit yen federal government yan ji pelu federal government yan ji pelu so won wa ma ko gogo awon to wa ni toranji ijoba apapo ijoba apapo ni ko da ko ba ni bi wa ojutu si ki joba atinle na tori ka kaka ijoba atinle yan ti ku awon omo yen ijoba apapo le no ba ni kowo to wo ko pelu ijoba apapo
3: ti won le do la ran mo yen ni kaka e dakun e ba ni bejoba e be loku ta mo bejoba bayi e wa wo ti awon ti gumite so yen wa emi te so pin pe wallahi ta life won bi life gumi o mo lebi e lo sa
1: an gbo yin
3: gumi o ni e bi kaka awon ti an gumi ti won ma tora koriji ni eni di
0: eh an gbo yin kini di eh pe on ti rebe ton si fe so idi ton fi e idi re gangan na fe so fun wa o e je mo pe yi elo e ti wole ko ojumo oruko yin ati bi te tin pe wa pe on na rebete 0916893 1000 ati 0915333483 to fi mo is 0911333 893 lojo ko Facebook wa Wells Radio 893 FM fan page elo e ti wole oko ojumo o
2: e karo o
0: e karo sir ruko yan se bi
2: te ti baba world nation
1: e se gon sir
2: o se ki presenter program
0: ojumo
2: e dakun eh out mobile so yi o wa somehow sensitive ejo e wa gbogbo ona te fi protect ile ise yin tori ka won ajini gbe won yi bandit wo yi ko mo ba ma monitor eh abi won mo ba ma track here in ten stars so nbi se ri gbogbo mo ta nda ijoba ke se ki ijoba o se ga o ijoba n se eto gbogbo opolopo eto ti won se afomo aparu sabe anjoka ohun ni ki n se le si won eyin na wo bi ka ti won so pe eh bi won gba awon soja ti ku be bayi ni awon ti won wa tawi na won lo be won lo ku awon ba so gbogbo won yen eh ejo ti lowo nu gbo eja ma gbadura ko lohun fun ijoba se se ri ikuri kan mo wa fe so fun wa awon ta ba fun ijoba eje ka da won mo ran at least ena ti odun kan ti NTB rate ni Uganda se ba ran ti ba ti eh Idi Amin to ku awon isere ni gbe to di che ni eh ya pe mo si Uganda o gbo ta won yen fi gba nkan yen o wa nbe o se ri ogbon isise tenikan o ba nilo pe ka sewo si awon to wa lokere ja sewo si won olohun ran wa lowo o olodumare won ja bo si akaka won o se o dabo
0: e seun pupo eh e se o te pe wole lojo opo Facebook awon eniyan tin fi atiranse sowo si wa ni ayin se won lade pupo won ni e kaaro e ku iroyin won ni e ku iroyin agbeyewo lati gbare mu e seun adekunle ojo kristana won na kiwa ipe e kaaro o ojumo alayo e seun akinyele bless awon na kiwa won lawon gbadun wa lati akure ipinle ondo eje mo pe yi kin ton ti owo waju edakun e sun po egbe radio yin e ko ojumo ma e ko ojumo sa oruko yin ati bi te tin pe wa
2: e taaro o
0: e taaro sa
2: mo ke oloye sanu
0: ambassador
1: egbe mi lo wa
0: le baba wa nation lo wa na okoro loro
2: yi
1: yes sir yes sir karo sa
2: eko eko ise
1: yes sir yes sir
2: koko ni da iko ni su
1: amen sir
2: seri apolopo awon kan mi ta man so o bi ka fi suru ati ogbo se je ka ku ma pin ebi tabi are fen kankan o da ka so pe enikan o se enikan se ka ku mo pe ta ba fe so ti o mu ogbon wa se o si ko awon eyan wa logbon n to ni nkan ma ko awon eyan wa logbon gbogbo en bodi ko awon bi o se ma rinrin e ka ma pe ka mo ka di mo bi ta ni bi se o ba nda kamo temu ta ma lo be n to ba se tori ko si bi tun o ti le gbe yen sin eko gan bi ona meta no ti no no ni e ni ta o do lo de se won de mu o gbo ani ka mo ara wa o ndo ba ba re baje ka je ni pelu faji ndo ta ba se ka du pelu do lo ko ma du ko lo un sa gba wa owo ijoba tinubu tori mi ori koko kan ta yi so o ga so mo pe yan ko re o je ba ko re yan mo nse je je ko ba ri je to ri mu e te twaju adu awo gba
1: ese ese gosan
0: lojo opo Facebook wa toluwa lase adetola won ni he o lagbara won lawon agbeban awon bandit won ni won fi awon foran lede lori afefe won lo tun mo se pe won lanfani si awon orisun awon ibi tan ti le ba ayan soro won ni awon alase won o le topase won o le gbianjo ati track won o won ni bo ba je eyan lasan ilokan soro kan lori afefe ti o je won ni won o topase re won o si gbe won ni kilode to se wa nira to soro fun won lati topase awon ati lawi nipa awon tan fi lede loju opo aye lujara lori afefe ni o ti won se fi koko me mi awon eyan won ni eyi gan lo nfa ibere ti opo morile ede Nigeria nbere ati on to fa ti won o fi ni gbagbo nu eto abo ti won se nwo pe eto abo to me yi o sese ko je ise oselu bi eyin toluwa lase adetola bi won ti filede lojo ko Facebook wa nu Oluwa ti fe ade mi ju won won ki wa ku ojumo won soro nipa ise edola won ni ise edola awon ti won gbe ni ogbomoso won ni pe ise to ye kan fi dola won ti npeju nle won ni eleyi se nfi emi won sinu ewu won lawon wa ro ijoba ipinle lati gbe kini ohun ni lati se kini ohun ni kan mo nkia lati gbe igbesi akitiyan loju ese bo ti ye o se won ni kan fi gbogbo lana to ye lede lati ri pa awon gba awon eniyan pada wale layo ati ni alaafia ninu emi to peye enyo omade adekunle awon na soro lori nti oga agba ile eko ti won digbe to fi lede ni aigbeku awon ti won ti digbe ohun lori idapada re layo won soro pe kijoba mo faye gba awon agbesunmo mi lati mo so pe bayi la won fe o ki won to ri itusile awon eyan won lasiko re lati gbe igbese to ye lori eto abo bi won ti fi lede ka mo se iwuri kankan fa awon ajinigbe aderonke akore de oladele awon na soro lori bi Nigeria se le da lori bawon eyan se ri nkan je to ni kaluku se nlo ni okan odo okan eyun je laaro mo je losan je lale won ni bawon eyan tin lo nu 101 na ko be won ni formula tawon eyan fi nje oni sin won ni ko se to njo nja sara lore mo labe aisa ko so ta wa bi nkan tin lo yi pelu bowo nje ti roke won ni opo eyan ti e le ko ti e ri owo kan ti o fi ro nje nde pode po ko yo je nkan ti o sara lore ti o balance diet won ni e wo oro po nbe ninu nti won so e wo e ja fun eyan kan lanfani si ko to de pe a mo se rilele elo e ti wole oko yin ati bi te tin pe wa e ku ojumo e dakun e ba mu papa olorun lo se to
4: yes ma ba se lo so la ti badan
1: o ya e ba mu
4: alright nte mi fa pa kelu iroyin lori ti participant won ni ki awon kan ni kan a mi kan bandit lo lati fi hair out ti ni ohun ti ijoba ile oyo atawa ara o le mi fe toro le lori woye temi de ni emi fe ro federal government ati awon ijoba lapa kojo on gbogbo ton le se lati fi le je ki awon people kan wa rescued oni kojo kan se ti ba wa se kan ye ma fi oselu kan ye ma fi se kan mo yi kan ye ma fi ko ba wa ara ilu ko du mo wa nu bo se ki tap awon yo all the time ijoba apako lori e fa kini to yo pe won ba ma grant ti ambe
0: I'm going to release them.
1: Gbagede oro wa niwaju mi awon ti ba npe ki won ojo ki won pade wa ni gbagede oro oruko temi ni ambassador wale egbe wo mi baba one nation ire o
0: e seun to oye olorun adegoke loruko temi nje iri atayo latun fi pade o dabo

ẹ̀yin ara ilé ẹ̀ka àbọ̀ padà látọjú ọjà lọ́hùn àgbéyẹ̀wò ìyẹn agúnmágbẹ́ lẹ̀tọ̀ tí sì ń tẹ̀wájú tẹ̀ ń láǹfààní àti máa gbọ́ lórí ìkànnì kànga agúnmágbẹ́ wells radio 89.3 fm ìbẹ̀lẹ̀ tí ń láǹfààní àti máa gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí òpópónà aláàfin lawa aláàfin avenue olúyọ̀lé estate ńlẹ̀

nǹkan wọnúkúrú ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.

0: ẹ̀kan sí tí wọ́n mọ̀ ganusi kọ́ tí wọ́n sọ ganusi ò wá yàtọ̀ sí.
1: Mo fẹ́ kọ̀rọ̀ yín yé mi
0: dáadáa. Ẹ mọ̀ pé wọ́n ti yí nǹkan yẹn mọ́ wà sí àyìnde lọ́wọ́ ti ẹ̀. Àwọn ò lè sọ pé wọ́n ń ganusi. Irọ́ àsọ̀rọ̀ ganusi this time around. Èyí tá à ń sọ ni pé àwọn tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n dá sọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà.
1: Àwọn tí wọ́n mú kan mú méjì.
0: Ayé yóò ní ta tí yín náà ní bàjẹ́ tèmi náà ní bàjẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ tó wá ń gbọ́ wa náà tẹ̀ láǹfààní àti dá sí. Ẹ wo ẹ ó gbélé ayé ṣe rere. Gbogbo wa náà a jọ máa kọ́ ọmọ olùbọ́ ni. West Radio 89.3 FM ẹ máa gbọ́.
1: Ẹ máa gbọ́. Bẹ́ẹ̀ tí ń gbọ́ wa yìí ẹ lè kọjá lọ sójú ọ̀pá ayélujára Facebook wa. Láàárọ̀ tòní níbi tí ẹ ti máa wò wá kétékété nínú kùlù báyìí
0: bẹ́ẹ̀ni
1: ìkànnì kànga gbọ́mọgbẹ 89.3 FM.
0: Damola bí ó ṣe jẹ́ kí n tiẹ̀ báwọn olóṣèlú ìsọ̀rọ̀ náà.
1: Tó nínú ọ̀rọ̀ mọ́ra bí.
0: Nyo o ṣe. Ṣé orí ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà yìí ó gba pé ká jọ sọ̀rọ̀ fúnra wa. Ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ló ń bí àwọn nǹkan tí a ò lérò pa lè bá ara wa mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Torí pé àṣe bí ó ṣe kan ṣe òfin kankan ò sì ṣe bẹ́ẹ̀ tí lẹ́yìn bó bá ti wù mí bó ti wù wá là á ṣe. Àkókò ń tó báyìí ní ìsìn tí àwọn kan máa jáde tí wọ́n sọ pé àwọn ń ṣiṣẹ́ fọlọ́ṣèlú. Kí la ti lè pè sí poverty ń ló ṣokùnfà o. Ẹ̀yin tí wọ́n sì ń ṣiṣẹ́ fún yìí náà ẹ̀yin lẹ̀ ń kó bá wa jù. Ọ̀nà wo lẹ fi ń kó bá wa? Ẹ wáṣẹ́ fún wọn mọ́. Ẹ gbé nǹkan tó jẹ́ pé wọ́n fi lè jẹ́ ènìyàn láyé ẹ gbé fún wọn mọ́. Bó bá ti wá di àsìkò ìgbà tẹ́ ẹ fẹ́ ṣe campaign ẹ wàá kó wọn bọ́ta láwọn ọmọ onílé ọlọ́nà. Láwọn ọmọ tó jẹ́ pé ijọ́ tí wọ́n bí wọn báyìí ẹlòmíì wọ́n pa màálù ẹlòmíì wọ́n pa gbò ẹlòmíì nígbà wọn bí tí wọ́n ṣe súná rẹ̀ àníṣẹ́. Wọ́n pa màálù nígbà tí wọ́n fi ṣe súná. Ṣùgbọ́n nígbà tí ó dàgbà tán ẹni a pa nǹkan rere tínú wa ń dùn yàtà yòtò tá ń jàmàlà tá ń yó tá ń jẹ́ ìrẹsì lọ́jọ́ náà. Ọmọ yẹn wá di pàpà ńlági. Ṣé dùn náà òbí níbí? Ṣé dùn náà orílẹ̀-èdè Nàìjíríà ni? Káwọn ọmọ tá a bí kí wọ́n wá ya ìyàkuyà. Kò dá kò ṣeé gbọ́ létí. Ọ̀pọ̀ ló bímọ jọ ní ìsìn tó jẹ́ pé wọn ò mọ̀ pé situation báyìí làwọn ò bára àwọn lórílẹ̀-èdè Nàìjíríà. Ipe táwọn ìbá wa mọ̀ ni àwọn ò bá rọra ṣe ní dédé káwọn ọ̀rọ̀ aṣẹ́ ni wọ́n ń bè. Wọ́n ti bímọ dàálẹ̀ tán wọ́n wá sáré káàkiri wọ́n ńlá láṣẹ àtijọ́ àtimú odogun àti náà ti lò ó dìjàgbọ̀n àti sanwó iléèwé ọmọ ó di wàhálà. Àwọn ọ̀dọ́ wa ọ̀sìn ò fẹ́ bímọ mọ́ kí dẹ̀ ló fà á. Wọ́n àti ẹ̀fì mí ò ti ẹ̀fẹ́ gbéyàwó bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ìyàwó létí ẹ̀ á ní kí ni nǹkan tóun ó lọ dojúkọ pẹ̀lú ìyàwó tó ń bá ní. Ẹ̀yin olóṣèlú wa ṣó yẹ orí bẹ́ẹ̀ ṣá. A sì fi yín sí ìjẹ́ ìyàwó dì báyìí ẹ sì lè gbá díẹ̀. Kàmpéìn ló tún wọlé dé yìí. Kí ni ìrànlọ́wọ́ tó fẹ́ ṣe fáwọn tó jẹ́ pé wọ́n ó ṣe kàmpéìn lẹ́yìn rẹ? Orílẹ̀-èdè tó kún fún wàrà àti fún oyin ni wàhálà ń ṣẹlẹ̀ ńbẹ̀ báyìí. Torí ẹ̀ náà mo ṣe ń pẹ̀yìn ọ̀dọ́ wa ṣàkíyèsí o. Ẹ̀yin ọ̀dọ́ wa ó dọ̀wọ́ yín o. Nítorí wípé ẹni wọ́n bá ti forí ẹ̀ fàgbọ́n ké dúró jẹ́ o. Ẹ mọ̀ bá wọn ṣe jàgírí jàgan o. Bí wọ́n bá gbàdá lé yín lọ́wọ́ ẹnìkan lọ gbé lọ́mọ tiẹ̀ náà lọ́wọ́ bó ṣe dùn sí. Bí wọ́n bá gbébọn lé yín lọ́wọ́ ẹnìkan àwọn náà gbé lọ́mọ tiẹ̀ lọ́wọ́ bó ṣe dùn sí. Ẹ sá fún nǹkan tó lè bà yín lórúkọ jẹ́. Ẹ sá fún nǹkan tó jẹ́ pé ó lè pa yín nípa òjijì. Ẹ sá fún nǹkan tó lè dà yín lórí rú. Ẹ sá fún èpè ayé e sa fun jagiri jagan e sa fun wahala aye ka ye mo ba mu wa ka le mo ba mu yin e sora eto selu tun bo yi e fogbon se o a ni ke mo campaign fe ni te ba fe campaign fun sugbon to ba ti ni ibi to le won yi te sa ba se yin na de mo sare so tun e mo sare so si se mo se yan mo po re ni won je ni ngba won ba wole tan won mo di mo ra won aten to wole aten ti o wole ti e ba te de garden won bayi ah e mo wi pe awa ti a wa lese kuku ta n fi ya jera wa boya pasan la n fi nara wa ni boya da la n sara wa ni awa la n se ra wa boya won ni ko mo gbe ibon le olowo ko se nkan to ko fi se campaign ni awa la n se ra wa igbeyin igbeyin yo wa di pe iru wa la tin sele lori lede Nigeria yi awa ma gogo ejo eyin oloselu wa e sora o e ma so le aye di dakuda o ati gbe sele yin lowo o ke tori le tori e ma wo roye pe e kan wo be ni oju lasan le fin wo e ma po lohun o bere sa bo la sese opportunity ti wo ni ki lo fi se fawon eyan ebi pa olu won ori se won o rona abayo iwo si ti rona abayo bayi o ari eko ebi de wa npa won iya nje won won la lase o ni nkan to le se fun won oh my dear olohun o bere lowo re whether you like it or not bo fe bo oko Olorun o beere lowo re yo beere me se mo nkirun me mo lo toro dari je se o si yi pada mo lo church mo ba won emi gan ni mo sanwo eh gbe kini mo ba won ko church iwa re o si iwa re si ri ba kan na eh bo ba tan yan o le tan Olorun o le tan Olorun o ji ise re o fe o ko o ji ise re nje o ti mo po nka ba awon omo to bi gan o nko ba awon ara re o nko ba awon ebi re eh e sora eyin odo wa le kan si e ja sora se oju oni ti wa mo mu ni ipele meji ni ipele to loselu be ni ipele eyin odo e ronu nkan te ba se fun tojo waju yin e ma joko ta awon to je pe won o ni le ranti yin nigbeyin gbeyin eh e ronu nkan te to de mu ilo siwaju ba yin e ma je won so yin de idakuda o e ma je won so yin ji kan jagban abanida ki bani debe e se
1: so won no shoki bayi on lo bi oge obe to ba ti n po bayi to n se lugbulugbu o ti do mi obe shoki on lo bi oge na omo Nigeria won ni ade bi se mo se agba ole ni oro to wa nle oro to ka everybody ni bo ajo wo carefully lawo awon oro yen ke lawon oro na oni video Speaker House of Assembly of States last week and video ti awon arabi se release se anana release anasa lari video to bere si ni lo kaka kiri and awon musola na die pe a ma de be bo mi menu banta bi ta fe de ibi ta fe de gan oni oro awon jankori ko yen atawon kan ti be nsora oni ti mo fe so pe e je ko be laturi last one ti mo fe so yen awon jankori ko ise o koku loju opo ayelujara TikTok actually mi ri video yen na mi o ri bi to tin se live yen but report yen jade orisirisi wi pe won se give away fa omo Nigeria awon yen si wọ́n sì ń send their card number. Ẹ sì gbọ́.
0: Mo ṣe ń gbọ́ ni.
1: Ẹ ṣe ń gbọ́ ni. Wọ́n láwọn jàǹdùkú yìí jàǹkoríko. Ẹ rí ń gbọ́, sówọ́ náà gbọ́. Wọ́n náà ń ṣe give away. Àwọn èèyàn sì ń send their card number. Mi ìfẹ́ gbàgbọ́. Ṣùgbọ́n àwọn oríṣiríṣi àwọn kan tá a tún wá rí tẹ̀lé. Àwọn kan ṣe screenshot ẹ̀mọ́. Ibi táwọn èèyàn ti ń send their card number. Kìí ṣe ìròyìn mọ́ pé àwọn pípù yẹn wà lórí social media. Wọ́n ṣe TikTok, wọ́n ṣe fídíò.
0: Bẹ́ẹ̀ni.
1: So wọ́n á ṣe screenshot ibi tí àwọn èèyàn ti sọ kọ oríṣiríṣi account number tí wọ́n send owó sí. Ẹrí rẹ́rìn. Mo ní account number. Mo ló kí. Ṣé bí lálòpọ̀ àyàndé bẹ́ẹ̀ ni àbí ìròrí ó tàn dorí kodò. Àbí kí la ti fẹ́ sọ̀rọ̀ àwọn táwọn ọ̀dọ́ náà lápè. Kí la ti fẹ́ sọ̀rọ̀ wọn sí. Later mo rí fídíò kan. Ibi tí lady kan ti ń tó náà wà lórí live lórí TikTok. Mo rí fídíò yẹn. Bóyá náà bí jẹta. Pé ẹ̀dẹ̀jọ́ ẹ fáwọn ọmọ Nàìjíríà lọ́rùn lẹ̀. Òun ti ẹ̀ ń bẹ̀ wọ́n ni. Pé ẹ fi wá lọ́rùn lẹ̀. Kí lẹ fẹ́ ká ṣe fún yín. Ìyẹn ní kó sí ojú ẹ̀. Èbó àwọn ará bíun kọ̀.
0: Kìí sí èbó tó san mọ́
1: náà. So wọ́n á lè láti lè gbọ́n tí ọmọbìnrin ọmọ yẹn náà ṣáà ń gbìyànjú àti sọ broken so that wọn á tiẹ̀ lè gbọ́ nǹkan
0: díẹ̀díẹ̀
1: tó ń sọ pé ẹ fi wá lọ́rùn lẹ̀ fáwọn ọmọ Nàìjíríà lọ́rùn lẹ̀ kí náà ṣe fún yín kí lẹ̀ ṣẹ́ wa kí ní kan wọ́n ṣàní kó sí fídíò ẹ̀ páwọn fẹ́ wojú rẹ̀.
0: Ìyẹn àwọn báńdíìtì yẹn ni pé kó sójú rẹ̀
1: káwọn wojú rẹ̀. Ìyẹn náà mo bọ́ lọ́n sáà gbọ́n kò sí ojú. Later mo tún wá rí fídíò ẹnìkan ni mo ṣèrí tí ó pé òun gba 100,000 lọ́wọ́ wọn lọ́wọ́ pé wọ́n ti mẹ́sẹ̀jì wọn pé òun fi san 100 million naira. Wọ́n ti jígbe o. Even aside pé wọ́n ti request fowó lọ́wọ́ rẹ̀ mo rí fídíò yẹn lánàá tó ní. Wọ́n ní kò ń san 100 million náírà. Èmi náà wà skeptical pé ṣé fídíò yìí sì tó lè jó òótọ́. Àsáwọn èèyàn sì lè máa gba owó lọ́wọ́ wọn. So possible káwọn èèyàn máa send their card number. Boríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ti ń sọ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Kí ló wá jẹ́ kí n mẹ́nu lọ bẹ̀ ni pé ẹ̀yin àgbàlagbà ẹ pé ọwọ́ tó bá dilẹ̀
0: òun lè sùn bẹ́ẹ̀ ṣe.
1: Àti wípé ẹni tí ebi bá ń pa wọ́n ní kìí gbọ́ wàásù àbí gbọ́ rẹ̀ ṣe máa ń pè wọ́n lé níbi pọ̀ gbọ́ wàásù kò gbọ́ mọ̀ràn kò gbọ́ nǹkan kan ebi tó ń pa òun yóò kàn ṣàkọ́kọ́ wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá náà dà pé mò ń try láti bọ̀ mò ń rò pé kí ló lè sún àwọn èèyàn débẹ̀ tí wọ́n fi wòye wípé àwọn jàǹkoríko yìí ní ẹ máa send their card number ẹ̀yin náà sì send ẹ kódà àwọn ibìkan wà tí wọn ti sọ débi pé wọn ní àti ẹ ní káwọn èèyàn máa ṣàdúrà gan fún wọn. Ní nàìjíríà yìí náà nílùú tó lọba tó níjòyè mo lè má fi taratara gbà ṣùgbọ́n ẹ jẹ́ àbójú wo ọ̀ràn ọ̀rọ̀ òkèrè ni wọn ní tí ò bá lékan yóò dẹkan àti wípé ó jó òótọ́ kò jó òótọ́ ṣe rò pé ó pọ́síbù àbẹ̀ rò pé irú ìṣẹ̀lẹ̀ yìí kò pọ́síbù lọ́wọ́ tá a wà.
0: Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ọ lẹ́ẹ̀kan pé mo ṣe ń gbọ́ fúngbà àkọ́kọ́ ni orílẹ̀-èdè nàìjíríà yìí kí la rò pé ò tiẹ̀ ti ṣẹlẹ̀ ńbẹ̀ kí la rò pé ò tún lè ṣẹlẹ̀. Èmi ò bá ní kèmi ò gbé báyìí.
1: Ok.
0: Wípé kí n gbé ní àbá méjì. o sese ko ma sele be.
1: I trust our man Nigeria de
0: be. E ma gbo o sese ko ma sele be. Ko je pe awon kan na tun jade lati corner kan. Kan ma fi opolo gba owo lowo awon eyan. Se mo pe aye igba kan a ma so pe 419. Aye isin
1: 4110.
0: 41 code abẹ pe ni 4111.
1: Are 4100.
0: Ko si nkan to buru ju nbe. Tori pe aye ti diru dududu. Emi te ba ma nwo yi pe sori lede Nigeria yi. Olorin yen o puro.
1: Aye
0: ase gbogbo igba to nkorin ndamola
1: mi ranti oruko olorin mi fe tin ba ranti en ba ranti send the attention she say
0: ri wi pe
1: awon kan director oniye
0: ai ke dairo ni
1: e da ko mo fe
0: akọ oni te ba ri won ninu ka awon asatari palaba wa fi jibiti du e ko linti na ko ru e kan e wa fi biji to lo owo enu won dun oju suga lo won le puro pe ni to sun ko dide o ebe mo obeyin o e sora fun won o yes o da pe kolinti na o koru eri now ka wa lo si bi oro tan so bo ti o ba ri be awon ti won ba gbe igbese yen awon na ije kuje ipesu la mo poruko won
1: se ile yo wa ni pesu
0: ije kuje won ni ije kuje ipesu e mo pe en ti o ba to ba ti rari wo iru nkan be won kan fi soro ni in ti o han won le mo ni won koribo in ti o han won le mo
1: na toribo
0: nitori wi pe eniyan ti npa yan ti ngbe eyan ti gbogbo wo wa npariwo wi pe to awo oferu e mo lo lede Nigeria yi ten wa ni okay o send the account number yin
1: tayin kan wa send the account number
0: tayin kan wa send the account number to ba ri be iru awon eyan be omo iya kan na ni won je won ni eni gbe po laja ojale
1: be
0: en to gba ale be eyan ba wo susu to ba ni owo tawon eleyun lo nfe mo tori ebi to npa
1: ebi oran
0: o ebi ibanuje ni tori pe ti won na ba ti gba won ti mo won ti da omo ijo won ba mu won bayi won karuko re na mo bo ti gbowo oran lowo awon se ri emi o ri odo ti o ba ronu ko sun ko rori ara re ko wo pe ko n wa ise se ko n ronu kini ona abayo bo n lo se lo n se le dogbon to ye pe won o fi je eyan laye to ba ye pe iwa randandan bi pe won gbe awon kan tan gbe eyan pa tan gbe eyan ta tan gbe eyan gbowo tan gbe eyan se tutu ola ni won wa ni ko send account number do won wa ni okay ifade won na wa send e to ni won to ni o ti won send 100 million nabi to ni ko send 100 million
1: sa won send 100,000
0: se mo pe o ti da o ti keran ngba won send 100,000 si tan wa ni ko send 100 million se e mo yi pe won ti won ma get e gbogbo ona won fi ma mu
1: gbogbo ona
0: ni won fi mo muru eni be ti nkan be ba sele ti won na ba koribo o ku better ko snob e se ri gbogbo nadanadan an sogun dogoji an so kini kan di kini kan emi ti mo joko emi o ti e fi gba kankan ni fe si kankan gbe sori ori afefe online ni offline ni ai mo ya awon eyan ti an ti lugba diru nkan be to je pe owo won pora sibi ti won dawo si ati seru eleyi si ogbon atinuda mi in lawon apanijaye yi nwa ogbon atinuda mi lawon ka eyan won yi wa enikeni to ba ti le rari wo o ti mo pe o n le rari wo oran
1: eni gbaru owo be
0: yo
1: o gba o ti gba nkan
0: mi o ti gba nkan mi mo o gba nkan mi mo so emi o fe ri pori be na sugbon to ba ri be ewu nbe loko lo nge o
1: fun re ni be
0: wallahi lo nge gan na fun re ewu ni
1: mo woye bayi wi pe anu awon eyan lo nse mi o ona meji e ti so akoko pe awon ti an fun won lowo e gan sáwọn go wàásùn lórí ọ̀rọ̀ wọn. Ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ni pé lọ́jọ́ tí àwọn bá rúgbò yá ọ̀rọ̀ ti kúre gbé, ó ti kúre gbè. Tọ́rọ̀ ti kúre gbé tó ti kúre gbè tí a rò pé gbogbo ẹ̀ ti lọ. Ṣẹ̀ṣì mọ àwọn agbófinró wa. Ìgbà tẹ́ ẹ bá ti wọ́n ti náwó tán, wọ́n ti bẹ̀rẹ̀ pàwọn náwó. Irú owó ohun tí a bá tírèsì ẹ̀dá àkáǹtì yín láìgbé láìfà, wọ́n send 100,000 sí ọ. Láìgbé láìfà. Bí ò bá rí bẹ́ẹ̀, ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin ọ̀dọ́, ó bẹ́ tà kọ́ mọ́ rí bẹ́ẹ̀. Àmẹ́yìn tẹ́ ti tó bá yẹ pé ẹ ti gbà, àbẹ́ ti rẹ́ tó ti gbà, ẹ tó sì gbà nígbà mí náà, òun náà lè mọ ká rárá pé ẹ kàn mọ́ rí pé ó náwó ni ẹ̀nìmọ́ bí ó ti rówó. Ẹjọ́ tí àwọn díẹ̀ ṣẹ̀ṣì. Tí wọ́n bá tírèsì àkáǹtì tówó wá látẹ́rin pé owó wọ àkáǹtì àbí tó ń tírèsì àwọn pípù yìí tẹ́rin pé láti inú ìgbà tí wọ́n ṣe àwọn iṣẹ́ yìí wọ́n sẹ́ndì àwọn owó sáwọn ibì kan gbogbo yín pátá àwọn ọjọ́ kó.
0: Ẹni wọ́n jọ kó.
1: Gbogbo yín pátá.
0: Adédàmú Ládákun, mo tó fowó àtọmọdé ọlẹ́nu, kó mọ̀ sì tún yóò wá jẹ́ pé àwọn kan tó ń ṣe kinní kan ò. Wọ́n lè sẹ́ndì owó sínú àkáǹtì yín. Tí wọ́n bá wá sẹ́ndì owó sínú àkáǹtì yín, bóyá wọ́n lè sọ pé ẹ̀bùn pàtàkì fún 1,000,000. Tó dẹ̀ wọ́n dẹ̀ o dẹ̀ rí gbẹ́ngbẹ́ng tó wọnú àkáǹtì ẹ̀. Kì í bá dára kó o mọ̀ bẹ́ kó mọ̀ bá bẹ́ sí sókèwé.
1: Kọ́ mọ̀ bẹ́ náwó.
0: Ìdí ni pé tí wọ́n bá sẹ́ndì irú owó bẹ́ẹ̀ tó bá tẹ pin number ẹ̀ sí orí nǹkan yẹn pé òun fẹ́ gbowó jáde ó ti kẹran. Gbogbo owó tó wà ní àkáǹtì ẹ̀ pátápátá ni wọ́n fà kó o bẹ̀. Ọgbọ́n mi ìtúnú. Àwọn kan tó nù lápá kan. Kẹ́ ẹ fi mọ̀ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run wa wá níṣẹ́ ṣe báyìí. Àwọn àfa onímọ̀ ti wá níṣẹ́ ṣe báyìí. Ọlọ́run ti ẹ̀fẹ́ wò wọ́n pé bó ni wọ́n ṣe ń ṣe sí báyìí. Gbogbo owó yẹn ni wọ́n máa fá lọ kúrò ní àkáǹtì ẹ̀. Tó bá lè sọ pé òun rí fà.
1: Tó bá lòun rí fà.
0: Ṣùgbọ́n
1: ìfà yẹn lè fa.
0: Yóò fà lápò ya. Ṣùgbọ́n kan tó lè ṣe ni wípé bó bá ti rírú ẹ̀. Pin number rẹ̀ kò mọ̀ tàrí tẹ̀. Ó lè tẹ wrong pin sí orí ẹ̀. Tó bá ti lè tẹ wrong pin. Gbogbo rọ̀bọ̀rọ̀bẹ yẹn ẹ ó rí i pé wọn ò ní lè wọ inú àkáǹtì ẹ̀ lọ. Torí pé wrong pin ló tẹ̀ kó tó wá ṣẹ̀ṣẹ̀ wá wọ inú àkáǹtì ẹ̀ fún rẹ̀. So ìdí nìyí tó fi dàbẹ́ ni pé ọgbọ́n ọlọ́gbọ́n tí wàá máa ń bà mí nújẹ́ rèé ọpọ ni ò gbọ́ nǹkan tá à ń sọ yìí kò kúkú yé wọn ọ̀pọ̀ ọmọdé ni ó jẹ́ pé yẹ kéèké kí á ní táwọn òbí wọn mí nǹkan tí ò wọ́rì tí wọ́n bá ti rí fàìwọ́ mọ́ dára lóò jàre ó ti bàtàyé ọmọ rẹ̀ jẹ́.
1: Ó bàtàyé ọmọ rẹ̀ jẹ́.
0: Pátápátá.
1: Pé kọ́ máa ń sùn ti fà.
0: Kọ́ máa ń sùn ti fà tí ó fà lápò yá.
1: Jókòó ti fà.
0: Nítorí ebi ti ń pa ṣé oró rẹ̀ pin ni. A ti ráwọn tẹ́bi tó jẹ́ pé Ọlọ́run dá lóhun wọ́n rà àánú gbà. Tó jẹ́ pé ìwọ náà wá lè bèrè pé kó rà àánú gbà. Ní ilé ayé náà láti ráwọn èèyàn gidi tí wọ́n jẹ́ olówó tí ń sàánú àwọn mẹ̀kúnnù. Tí wọ́n sàánú ẹ̀ pé yòó lágbájá oyè ń dá ọ lọ́la kí n ṣe dáadáa fún ọ. Kí ló dé? Tó fi wá jẹ́ pé yìí ó wà jẹ́ kó tí fà ìfà ó wà fáyìn lápò ya. So kíní yìí kọ́ra wọn ni lórí sírísírísírísí ọ̀nà tí àwọn èèyàn ń gbà wọlé sí àwọn èèyàn lára tí wọ́n sì ń sọ wọ́n dẹni lẹ́lẹ̀.
1: Ebi
0: ọ̀gbàgbà fọwọ́ mẹ́kẹ́ ti tó dá wàhálà lẹ̀ ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ kó kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ pé Ọlọ́run ò mọ̀mọ̀jẹ̀ wọn orí mi mú pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí. Torí pé bó o bá lówó nínú àkáǹtì ẹ tọ́rọ́kọ́bọ̀ tó bá ní tí wọ́n bá ti bọ́ fà lọ báyìí ó parí.
1: Ọlọ́run.
0: Olorun ti enu.
1: Yo a ma kero.
0: Yo a ma kero ra pe ona wo lo won a fe gba bayi. Olorun ni ja keran. Ko si ma fowo so tori ti biyan ba ton ifata ni fayan lapo ya ta so yi. To ba bo soda akata won DSS.
1: To bo sowo olopa.
0: To ba sowo olopa gan wahala ni. To ba diru owo be kuku fe kan lo si bank e. Kuku wona pe ejo mo diru owo ba inu account mi o si mo bo ti je. Wa ni toni sona lori e. Olorun ni je ka lugbadi aye o.
1: Amen.
0: Ikilo gidi ni. Ko ba te wa riru en ti ru esele si o boyo won le pe wa gan. Tabi to len ti ru esele si. Boya le pe wa gan ba se ngbohun wa yi ba se ngbohun wa ba se ngbohun wa yi
1: kan ma se si pe
0: ah eh ah
1: kan ni suru
0: nkan la
1: mo try lati zoom or agree pe ko sele but never say never on lo je ki moro iwa
0: mi to ba sele
1: mo try lati zoom or agree wi pe ko sele but never say never be there's nothing impossible.
0: Ko sin ti o le sele.
1: Elomi wa so pe to ba ti fe ti gboro owo.
0: Ah.
1: Ara yo bu ma so ni.
0: Eh.
1: Kan ma ti soro owo ni pe a owo wa sori kini kan.
0: Elomi le mo wo lori transformer.
1: Se se mo pe
0: ina gbe na le lori.
1: Ta ba gbe na eh.
0: Te lo won lo mu.
1: Se ko wo sori transformer ba yo na wo gan.
0: Eh, yo na wo.
1: Owo iwo re.
0: Owo.
1: E de mo pe elomi le ni lapo. Koju e tun ma ran mo ile to wa lowo
0: elomi. Ah, awon kan ju awa. Say wa ti ni lori lede Nigeria bayi na ni akanja ti okowo kokoko to ti ni owo lowo te ti lara awon oloselu gan ta ti di billionaire te ti di trillionaire mo si ton owo mi mo si ton fe mo lawo gba eh o lawo gba
1: e ja lo sinu ve ku nbe bo sinu on to kan e wo video speakers of House of Assembly, your state, and last week. Every video, yeah.
0: Mori.
1: Kato lo si video, mama.
0: To sorrow.
1: Ti anwa Arabi. Lu keke bi agbenu so wan. To yi agbenu so la api.
0: Abi.
1: Oni wan fin richi awara lu ati ijoba. Lastly, my situation. Ti wan wa. Video speakers of assembly of your state last week lori oro awon and the request of me awon eyan ni kini ijoba nse agbo nkankan and pe ijoba kan dake nkankan kan negotiate semo orisirisi videos that people to release that would be the other pele ke tabele ke ni niyan ti won ma release ti woman yen oje eleketa ti oluko ti won se bo se se soju ikan niyan so lo bi merin in the quest of awon ara lo lati mo what is the situation of things kini ijoba nse kini igbese ijoba the last video won ko to kan ile was pe ki won ma lo force pe ki won duna dura pelu won ti won ba fe ki won fun won people were not like kini won fe ki joba se fun won kawon people ile jade but everybody n kokon ro ni wi pe owo na ni won fe gba ati boya okada ati boya kini kan awon kan ti kokon so pe awon fe gba owo ati okada kini kan ko to di pe foran speaker wa jade ti a soro wi pe won fe gba owo ola pona daruko weapons won de to daruko nkankan nipa state law be concession black for future law of your state shekin so pa won eyan se oro yen tu o boya bo se dun leti awon eyan everybody bere si ni gbe wi pe a so be na kini kan lo ni won fe impose awon kini kan o bi wa den ti kaluku bere si ni fara won laso lori internet Imam bi ni afa ile ni afa kan nibe on ni awon eyan kan bayi ni awon ti ko rajo po nbi kan ni awon ni fa e ti ri nti won se o igba wo koko baba sasun boya nti speaker main ni yen well boya on de ko awon nikan lo le so yoruba se ma so pe aisaju elede bi ede ko to se bi owe awon eyan ti saju speaker pe ede won da bi won ti ba won pe ede tan ede lasan ni speaker pe won mo boya ede gbeta abi ede gberin ni speaker fe so but now video ti won release lana ta ri lana boya na abi jeta lo ti jade bo acha ri video on lana nibi ti momo yen tin soro pe won fi awon kankan han awon nibe yen that is to say those people awon eyan won yi they are won wa constant won wa regular won wa up to time lori social media boya won wa ni o aba won eyan kan lo fun won lowo we don't know phone ti asin lo na lati bi ose meta abosu kan lo bayi on fe lo posu kan bayi bona ti ri on ni power bank ta fi charge abi na debit ti won wa na awon eyan kan na os boya won na boya inu boyan na na tin lanfani ati ojo de pa phone yen lati jo yen debi ti abojo oro de be Henry ojo pa phone yen ojo pa gbogbo awon ton wa nu igbo yen because inu igbo ni so fa pon wa won wa na fi video won fi awon kankan awon pe nkan ti ijoba so pa won bere aje ki kentu fọran yen lo ka jọ tun gbọ ko ma se mi nikan
0: mi se pataki
1: eje ajo tun fọran yen gbọ laaro e magede oro lawa ikoni kan ga gbọ mo gbe wezu 89.3 fm eje farabalẹ ka jọ gbọ
2: please I have come to make some clarifications. Today makes it the 24th day that we have been in this place. And it seems that some people are making our problems to be complicated already. We were shown some print media where it was stated that these people that abducted us requested for release of some people. They requested for a billion naira. They requested for Sharia to be entrenched in the country. These are not true. They are just trying to create problems for us. We have been here since we have not been forced to worship in Islamic way. We have been left alone. They have not troubled us concerning that. They are not asking for Sharia law. They are not asking for money. The single thing they are asking for is the release of some of their people. I don't know why they are peddling this rumor to make it complicated for us. Please, we are just begging you. Don't play politics with our lives. Nigerians, please help us to circulate this. Let it go viral. They are not asking for Sharia law. It is not true. They are not asking for weapons. They are not asking for money. All they want is the release of some people. And the government will negotiate with them and know those that they will release for them. I don't know why they are playing politics with our life. Please, Nigerians, our lives are in your hand. Help us make this go viral. Don't let the government deceive the whole world. They are not asking for Sharia. They are not asking for money. They are not asking for weapons. All they want is release of some of their people. Please, let everybody know about it. Edakun, lori oro wa na ni mo tun wa si. Oni lo di ojo kerinle ni ogun ta ti wa ni bi ṣugbọn ti won fi han wa ni ori social media ni pe won ni joba so wi pe ki won ma se Sharia law ni Nigeria ki won fun awon ni moto Hilux ki won fun awon ni 1 billion naira ki won si release awon eyan awon lawon to fi wale iro ni ko so oto ni be o won kan fe so oro yi di ni nla fun wa ni won fe femi wa ta won de ni o e dakun e sanu we ba wa je ki gbogbo eyan mo o nkan soso ti won bere fun ona ni ki won fi awon eyan won kan sile won bere owo lowo won won bere moto lowo won won bere ibo lowo won won bere sharia lowo won lati jo ta ti debi won so pe da kama ki run ni bi won fi wa sile jeje wa ni edakun ejo e ma je ki won soro yi din la mo wa lowo e ma je ki won ba ti wa je edakun emi wa o wa lori okun ni edakun tori olohun ejo e ba wa je ki gbogbo awon to yo gbogbo o nkan soso na ni won bere fun the release of their people they have not asked for any other thing won bere any other thing ejo e ma je ki won tun yiro imo wa lese edakun ejo ejo esanu wa edakun ejo ejo

0: káàbọ̀ padà ọmọ Nàìjíríà. Ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM náà lẹ́wà yẹn. Ambassador. Ìbéèrè ẹyọ kan ni mo kọ́kọ́ fẹ́ béèrè, ẹyọ kan ṣoṣo ni mo fẹ́ lówù mí kí n béèrè. But ta bá túwòrò sọ́tún rò sósì, ó ṣe mí bí kí n béèrè ọ̀pọ̀ ìbéèrè. Àkọ́kọ́ tí mo kọ́kọ́ bóyá kí n sọ pé tèmi ń kọ́kọ́ wòye nínú fídíò yẹn ni wípé number one, àwọn pípù yẹn a mọ̀, but looking at it, ó jọ pé wọn fìyà jẹ wọn. N pé nínà ni mo ń sọ o, because ẹni tẹ́ gbé kò ní ibi tó ti ń forí lébẹ̀dì. Tẹni wá lọ́mọ ìsúnú gbó ẹ fìyà jẹ́, but ìfífìyà jẹ́ tí mò ń gbìyànjú àti sọ́ńbẹ̀ yẹn, mi rò pọ́wọ́ pé wọ́n ń yẹ gba sí wọn kankan, mi ò rò bẹ́ẹ̀ bí mo ṣe wòye ní tèmi nu. But naturally ẹni tẹ́ fi tipátipá mú kúrò nínú ibi tí dẹ gbé lójú mọ́ kúrò níbi tí ó ti wà yùsì mọ́ normal lifestyle ẹ̀ tẹ́lẹ̀ ẹ fi tipátipá mú lọ síbi tí ò tẹ́ lọ́rùn. Ẹ fìyà jẹ́ nù. Now, mbà ní ká lọ gbọ́ fọ́nrán ti speaker, but mi rò bó really necessary. Ìbéèrè yẹn kan tó kọ́kọ́ wá ń bẹ̀ yẹn ni wípé ta ló ń parọ́? Ìbéèrè yẹn kan tó kọ́kọ́ wá ń bẹ̀ yẹn wọ́n ni wípé ta ló ń parọ́? Is it possible kí ìjọba máa parọ́ fún wa, àbí kí speaker máa parọ́ fún wa? Is it possible kí ó máa parọ́ fún wa? Number two, báwo làwọn pípù yẹn ṣe understand Yorùbá tí wọ́n máa yẹn sọ mbẹ̀ yẹn? Àbí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ English ni wọ́n ti ń bá bọ̀ láti gbogbo àwọn videos tó ti ń release.
1: Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni.
0: Up until this last video, English lọ fi bẹ̀rẹ̀ ló pọ̀ jù nú ẹ̀, ìyókù tó sọ Yorùbá, báwo náà ṣe understand ẹ̀? Okay, ká agree pé ẹni tó ti pẹ́ níbí nílẹ̀ wa, tó ti pẹ́ ní Southwest, tó náà ti understand, ká gbà pé ó wà pẹ̀lú wọn. Kì í má sọ pé a bona fide ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire wà pẹ̀lú wọn. Ṣé tí mo sọ ń yí wa? Kẹ́tó ni mo ṣẹ̀yìn láàárọ̀ yìí o. Kẹ́tó ni mo ṣẹ̀yìn láàárọ̀ yìí o. Mi ò bí yóò rìn yìí ti download tàn mọ́ ń bọ̀. Orin yẹn ò download. Kí ló ṣe network yín láàárọ̀ yìí náà? Ẹ jẹ́ ẹ̀dọ́kẹ́ lọ́hùn. Ẹ jẹ́ ẹ̀dọ́kẹ́ lọ́hùn. Mo padà bọ̀ ọmọ Nàìjíríà kú kalẹ̀.

0: ẹ káàbọ̀ padà ọmọ Nàìjíríà. Ẹnìkan wà bí.
1: Hello.
0: Hello, sir.
1: Ẹ káàárọ̀ sí.
0: Ẹ kú ojúmọ́, sir.
1: Mr. Adébáyọ̀ ló ń sọ̀rọ̀ látàpátá bàbá.
0: Bàbá Báìbù. Ẹ káàbọ̀, sir.
1: Mo kí àwọn bàbá wa ń bẹ̀ yìí, Ọlọ́run Elédùà rẹ̀ á wà pẹ̀lú wọn.
2: Àmì sà.
1: Ilẹ̀ Yorùbá ò ní dàrú.
2: Àmì.
1: Kínní kan ṣẹlẹ̀ nígbà tó ń kọ́ Niger Bridge. Tó fẹ́ gbé Niger Bridge fún Julius Gaga. Onímọ̀ ní wọ̀ta mẹ́ta ló rí nínú òbí. Òun sì máa ṣe àwọn nǹkan kóun tó lè gbé bíríjì kórí bẹ̀ẹ́ lọ. Àwọn èèyàn wọn ò ṣèwádìí pé màmí wọ̀tá yẹn jẹ́ ká lọ sínú odò yẹn náà káà náà lọ rí. Gbogbo wọn sá sẹ́yìn. Bóyá rọ ni wọ́n pa o, bí òótọ́ ni o. Èyìnbó yẹn sá ó sọdọ mí sí wa ń gbà yẹn a sì gbà. Nípa àwọn tí wọ́n kó àwọn tíṣà gbogbo ẹ̀, Ọlọ́run Elédùmarè á bá wa tú wọn sílẹ̀. Àwọn tán plan kìíní kì í ṣe oṣù kan náà ti ń plan ẹ, kì í ṣe oṣù méjì, kì í ṣe oṣù mẹ́ta. Wọ́n ti ra oúnjẹ sílé, wọ́n ti ra oògùn sílé, wọ́n ti ra everything, wọ́n ti sọ gbogbo ibẹ̀ yẹn, wọ́n ti plan nígbà táwa ń sùn ní nǹkan bí ọdún kan ọdún méjì. Wọ́n ti plan kìíní yẹn síbẹ̀ yẹn. Ọlọ́run jẹ́ káyé ó mú wa. Ẹni tán bá nàbọ sí, tán bá ní kó máa rẹ́rìn ṣé kò ní
3: rẹ́rìn.
0: Arin ju ẹ̀rin gan.
1: Tí àwọn ọlọ́pàá bá máa tán, àwọn ọlọ́pàá bá fẹ́ tíráàkì èèyàn tó jí fóònù, ẹni ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ ni wọ́n máa pè tán máa mú. Tó bá mú, wọ́n máa ní kó máa rẹ́rìn pé kó má ṣe bíi pé nǹkan kan ṣẹlẹ̀. Bàbá mi.
2: Gbogbo ara mi la fi ń gbọ́ yín sà.
1: Ṣé n fi òye gbé àárín yẹn lọ? Yorùbá ni wá o.
2: A ó ti yé mi.
0: A wà pẹ̀lú yín dáadáa.
2: Intent sọ ye.
1: Yorùbá ni wá o. Àwọn tán mú yàn ní ojú plain plain báyìí, tán sì gbé ọ̀bẹ sí lọ́nà tán sì dùnbú ẹ̀. Kí ni wọn lè ṣe?
2: Bẹ́ẹ̀ni.
1: Kí ni wọn lè ṣe? Ẹ wo àárín yẹn. Ọlọ́run jẹ́ ká bọ́ sọ́wọ́.
2: Àmì.
1: Àwa Yorùbá ni kẹ́ ẹ jẹ́ ká ronú. Àwa Yorùbá wọ́n sọdọ mí yẹn wọ́n sọ sí wa pé ká kọ́kọ́ máa yẹ̀yẹ́ wò ná. Dádì mi.
2: Gbogbo ara.
1: Ọlọ́gbọ́n ni Yorùbá o. A sì kì í sùn ká kọrí síbì kan náà. Àdé àwa Yorùbá nìyẹn. Ọlọ́run sì fún wa ní ọgbọ́n, ó fún wa ní ìmọ̀, ó fún wa ní òye. Nínú gbogbo ẹ̀yà tó wà ní kọ́kọ́ lajú ìyò. Gbogbo táwọn ajínigbé sọ bàbá láàárọ̀ ni o. Bàbá láàárọ̀ Ọlọ́run jẹ́ ká bọ́ sọ́wọ́ o.
0: Àmì. Ẹ ti ń dáhùn ìbéèrè mi kọ́ bàbá
2: báyìí. Mo ti dáhùn.
1: Mi ò gbọ́ prógáàmù yìí.
2: Mo
1: kọ̀ jálù náà ni.
0: Mo béèrè pé ta ló.
2: Ok.
1: Ṣé pé mo kọ̀ jálù ni. Ṣùgbọ́n nǹkan tí mo ti ń rò látijọ́ nígbà tí mo ti rí fídíò yìí. Kì í tán ní ṣé obìnrin ló wá jẹ́ sókùnmọ́ àwọn báyìí nísìnyí ni. Ẹ mọ̀ pé sókùnmọ́ àwọn ẹ mọ̀ bó ṣe máa sọ̀rọ̀ ni. Ìgbà tí sókùnmọ́ bàbá wa Buhari Bálájì Àbíkiná pé nígbà tó lọ intaviú ẹ̀ ní BBC, ìgbà tó bẹ̀ sí ju kwẹ́sàn sí, ó bẹ̀ sí jábọ́ ni gbogbo nǹkan tóun náà ti sọ nígbà tó ti ń tako bàbá Tinubu. Mo gbàgbé orúkọ ẹni ó ló wá jẹ́ sókùnmọ́ fún bàbá Tinubu báyìí o.
0: Bàlá.
1: Àwọn yẹn ti rí. Bàlá wọn ti rìkọ́ọ̀dù gbogbo ọ̀rọ̀ tó sọ ńgbà yẹn tó ti sọ̀rọ̀ sí àwọn ẹgbẹ́.
0: Bọ́lá Rádà. Ok.
1: Ẹgbẹ́ APC. Tó yẹ kó náà ló tún wá jẹ́ spokesman fún wọn. Ṣé ẹ mọ̀ pé nǹkan tóun náà máa jẹ ló wá?
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ jẹ́ ká ronú dáadáa. Àwọn tó ń mú ọ̀bẹ tó ń gbá odidi èèyàn. Tán pa odidi èèyàn, tán sì dùn gbé ẹ̀ ní ojú èèyàn báyìí. Tán bá sọ̀rọ̀ jáde rọ ni wọ́n pa.
0: Bẹ́ẹ̀ni.
4: Ẹja mọ̀ bàbọ̀ náà.
2: Ẹ ṣe.
4: Ìbéèrè tí mo béèrè, wọ́n ní wọ́n láwọn ò gbọ́ páwọn kan já lù nù. Kí alàgbà olùdáyọ̀ tó wọlé ni mo ti béèrè ìbéèrè yẹn pé ta ló ń parọ́? So possible kí Speaker House of Assembly ó parọ́? pe won abere
2: o ko da mi o ti dahun e
4: gan e ti dahun e eh ipe won ba se wole.

0: ba se wole ni pe won wole ma o bi kin ti e gbon ti
1: won fe so
0: won fe so nigba ta gbe video yen si speaker ati ti woman yen segbe ara won ta ba wo okay ninu nkan meta bi merin ti speaker so okay she speaker so ro pe won fe kan release awon eyan won she speaker menu ba
1: you fair
0: o wa no
1: list wa ninu list ti o jade
0: o beres ni jade so ninu list yen de re wa lara nkan ti speaker menu ba abi
1: nkan ti speaker menu ba na ni won fe kan tu fun won ni apa bi kan
0: eh pe kan se kan
1: da
0: now ka so pe nu gbogbo ti won post is see online ta ri ti won ni won beere ti joba so pe won beere woman yen menu ba nkan yo kan pe kan release
1: awon eyan won
2: iyen ninu gbogbo
0: nkan ti won so sile ti won ko ti a print pe won ri lori print medium because the woman said it we ri print media
1: won fi awon
0: ti won wa fi awon so nu gbogbo ti won ka tan ri nbe eyo kan ni woman yen so pe won ni awon fe e ku agba
1: e se
0: eyo kan na lawon fe to je pe release of their people to wa ni akata won mo ti wa bere wo pe ta lo paro mo si moro bo amo baba bible ti soro de be eni ti won gbe ban si lorun teni o ma so pe bayi se yo yi o pada
1: lana nigba ti mo kokori foran yen ibere ti mo n bera mi ni pe ta ni o n paro ta lo n tora won ninu ijoba papo ati ijoba ipinle atawon arabi amo ngba ti o ya oro ti baba yi so na lo wa si mi lokan pe won le awon arabi lo to nkan ton ba ni ke olorun ma jari bi ton ba gbe kini isiyan ni ibi tosi tosi pari pe even o ma te ti gbede tosi odo egun o kan ri ari amon ati ri awon ita ti ri saju ati mo pe ohun to se se and gege bi baba yen se so na se ni ti won du eyan ni
0: oju re
1: oju e no ma ni ko so kini koda ko won ti le so gan gan ma bere ejo nkan ki le fe kin so o de ba fe kin so ma so so gbogbo nkan ti ya yen so yen o se se looto ko je pe ohun ti awon arabi fe ko so okay eni ki won fi ki lo fun wa ni idaniloju gan pe ti won ba yonda awon eyan won ti won so yi pe won wa yonda won eni so ti gbogbo nkan ti speaker so yen ti ko ba ti e wa je kini eyi táwọn sọ yìí ẹ rí i pé ẹyọ kan nínú ẹ ṣùgbọ́n náà la rí táwọn náà sọ pé
0: so wọ́n bèrè rè
1: é pé wọ́n bèrè báyìí ẹ sì mọ̀ pé ká má tanra wa kò lè jẹ́ yẹn nìkan làwọn arábí yà bèrè ọ̀rọ̀ bí nǹkan mi ò sí bẹ́ẹ̀ owó á kun pé wọ́n fẹ́ owó yẹn.
2: ṣe rí àkọ́kọ́ náà nínú àgbéyẹ̀wò ìròyìn tí a ṣe kọjá lọ ó fẹ́ dàbẹ̀ ni pé mr udayoda wọ́n jana ṣe rí àwọn pípù yẹn wọ́n fi àwọn agbófin role play game ni.
0: wọ́n fi àwọn agbófin role
2: bí báwo. ṣẹ́rí ẹ̀ṣẹ́ ṣẹ́rí àwọn pípù yẹn ète burúkú ló wà nínú ọkàn wọn ète tó wà ní ọkàn wọn ni wípé.
0: ẹ̀jẹ̀ ń dọ́dọ̀ ẹ̀ ni.
3: hello. hello ẹkú àárọ̀.
2: ẹ káàárọ̀ sà.
3: ẹkú ohun látàárọ̀.
2: ẹ̀ṣẹ̀ sà.
3: ẹgbẹ́ ọlọ́run kò dé lẹ́yìn.
2: àmì sà.
3: Ẹ wo mo kì í yín o. Ẹ rí ọ̀rọ̀ àwọn èèyàn wa orúkọ mi ni Àkànfí láti Ayégbò Lẹ́yọ̀. Ẹ rí ọ̀rọ̀ yìí ètekéte ní bẹ lábẹ́ rẹ̀. Ẹ sì mọ̀ pé eléyìí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí àwọn tó ń jìyàn pé ó máa béèrè pé ẹ mú eléyìí wá. Tí wọ́n bá ti rí i pé ẹ̀wọ̀n ń tàn wọ́n ti múra sílẹ̀ tí wọ́n fẹ́ kó owó tí wọ́n fi máa fi mí ìkun sí ọ̀kadà ètùn wọ́n máa rí pé bàjáàjì kìíní kan. Oríṣiríṣi báyìí ète kété ní bẹ lábẹ rẹ tẹrí mọ̀rẹ́ tèmi fún wa ni pé tẹrí tọrọ bá rí bí eléyìí yorùbá ní bí ọgbọ́n bá tẹnu àgbà yóò mú mi ìdá ẹ má jẹ ká wíṣẹ àkókò lórí ọ̀rọ̀ yìí tó bá jẹ́mi bá ní àwọn èèyàn wa tí wọ́n ní agbára lọ́ní ní ìkáwọ́ ni n lọ ṣe ohun tó yẹ kí n ṣe bẹ̀ tí nǹkan kan ò sì ní ṣẹlẹ̀ ẹni tó bá pé kó kú kó mo rí wa ngbà náà. Ní gbogbo alájọ rí ẹ jẹ́ ká sọ fún ẹni tí wọ́n lo tìbílẹ̀ fún wọn wọ́n bá lo tìbílẹ̀ fún wọn arẹ́ni tó lè ṣe é tó yẹ pé ìjà tó bá bẹ́ síbẹ̀ báyìí wọ́n

0: kí Yorùbá ronú.
1: Bẹ́ẹ̀ ni abala vita ti le ronú ara wa rí. Odojú ẹ̀.
0: Wọ́n nígbà kan tí o lè bá wá wọn gbàlẹ̀ mọ́
1: jó. Kó dàbí ẹ bá ní kí wọ́n mọ́ jó, wọ́n ó jò tí lè ó fi mọ́ ni. Tẹ́ ẹ bá ní kí wọ́n mọ́ lura wọn, wọ́n ó lura wọn pa.
0: Lọ́wọ́ Yorùbá. Kí la wà pè yàn? Hello.
2: Hello.
0: Yes, sir.
2: Akwito.
0: Ẹ ṣeun sir.
2: Ọlọ́run wà pẹ̀lú wájú òyìn tí wà ó.
0: Àmì.
2: Gbogbo ìtọ́ wà nílẹ̀ yìí, Ọlọ́run ọba ní ṣẹ́gun rẹ̀ ó.
0: Àmì.
2: Kùtà wa láti wọ́n ní amókun ẹ̀wọ̀ ẹwọ́.
0: Olókèlè ń wo ẹ̀wọ̀
1: sálẹ̀.
2: Olókèlè ń wo ẹ̀wọ̀ lẹ̀. Ọ̀tá wa ti wọ kọ́ sọ ara.
0: Ọkọ̀ sọ̀bọ́ nù.
1: Ọkọ̀ sọ̀bọ́ mà ni.
2: Tí a bá ní àkéèkì, ìgbà tí bàbá Buhari wà níbẹ̀, tí wọ́n fi ṣe ń tẹ̀ta ẹ̀, wọn ò fi ṣe ń tiẹ̀ torí ọmọ Yorùbá. Láti lè fi kó àwọn èèyàn tí ẹ wọ Nàìjíríà. Tí wọ́n wá mọ̀ kí lè mú Nàìjíríà. Ìkànnì yẹn. Ìgbà tí wọ́n lé àwọn ọlọ́kadà kò lẹ́kọ̀ọ́. Ìgbà náà tó jẹ́ pé gbogbo Ìbàdàn ni àwọn Fúlàní yẹn ń kó ẹrù wá gbà náà. A sláàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn ariwo ń gbà náà pé àwọn tí àwọn Fúlàní tí wọ́n lé lẹ́kọ̀ọ́ ìní ń kó kínní wá síbàdàn yìí. Àgbègbè sẹ́ẹ̀. Ẹ bá wo gbogbo junction ní ìsìn nínú ọlọ́kadà. Tẹ́ ẹ bá rí 1,000 ọlọ́kadà tipátipá ilẹ̀ ìfìrí Yorùbá mẹ́wàá ńbẹ.
1: Kò sí rọ́, kò sí rọ́ ńbẹ.
2: Léè tó ṣe pé àwọn fífù wọn yìí, wọn à lè ti sí ti wọn, wọ́n mọ̀ rí nǹkan ìjà olóró ńbẹ.
1: Tí wọ́n bá ṣiṣẹ́ kan rẹ̀.
2: Gbogbo ìgbà yìí ni láti fura. Àdúrà ló kù tá a mọ gbà lórí ìgbésẹ̀ tí wọ́n bá yẹ ká gbé tá a bá gbé. Ọlọ́run ó gbà fún wa ojú òní sì wá ọ. Gbogbo àwọn èèyàn tó wà ń gbé kò pátápátá. Ọlọ́run ó yọ wọn jáde nírọ̀rùn.
0: Àmì. Ẹ ṣeun sá.
2: Ìlú ọ gbà fún wa.
0: Àmì.
2: Ó dà.
0: Ẹ ṣeun.
3: Ẹ bá ọ̀rọ̀ tí bàbá yìí sọ yìí. Nínú àwọn ọlọ́kadà tí wọ́n kọ mẹ́nu bà bí àpẹẹrẹ yẹn. Kódà yóò tún yà yín lẹ́nu wípé àwọn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ Haúsá tàbí Fúlàní gan-an. Tẹ́bá tún wò láàrin yẹn. Ẹ rí i pé àwọn tó wá láti tí wọn kì í ṣe Fúlàní tàbí Haúsá, àwọn yẹn tún fẹ́ ó níye ìdá táwọn yẹn kó lọ́tọ̀.
1: Dákun mọ́ bínú. Mo wo fọ́nrán kan. Nígbà àwọn ìtàfí àwọn tí wọ́n kó. Nígbà wọn bèrè lọ́wọ́ wọn, àwọn tán sọ pé Sudan.
3: Èmi ti interview, in fact, mo ti bá ọ̀kan sọ̀rọ̀ rí. Èyí tó bẹ́ẹ̀ ni. So ó yà mí lẹ́nu ibi tó lóun ti wá gan. Kódà ìlú bóyá Mali àbímbo lóun. Báwo lè ṣe rìnrìn tó fi dé
1: ìpínlẹ̀
3: Ọ̀yọ́ tó fi wá dé Ìbàdàn.
0: Ó sì ti ń dúkọ̀
3: káàdà. Tó fi wá dé Ìbàdàn tó fi.
1: Ó lè pẹ́nu bọ́dé wá gan
3: kò ṣe fún
1: àtúntò.
3: Báwo ló ṣe rìnrìn kì í ṣe ọmọ Nàìjíríà. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí lẹ́nìí ẹ lè wo láàrin ọ̀dọ̀ yín bíbí lọ sí
0: Mobile.
3: Kẹ́ ẹ bèrè tó fi mọ́ gbogbo àwọn tó ń ná Akala Express yẹn. Ẹ rí wípé àyè tó jẹ́ Haúsá àbí Fúlàní gan tẹ́yìn fọkàn sí pé bóyá àwọn ni wọ́n kó ìdá bóyá bí 80%. Ẹ rí pé àwọn Haúsá Fúlàní tẹ̀ ń sọ yẹn gan wọ́n tún lè máa kó ju bí 30% lọ. Tẹ bá máa bèrè ibi tẹ́lẹ̀ ti wá ibi tó máa lóun ti wá ẹ máa rí pé bọ́dà tó súnmọ́
0: Nàìjíríà
3: ibẹ̀ lòun ti wá.
1: Wọ́n yín tí ẹ mọ ọ̀nà ibi tí ẹ bá ń pè gbà mí.
3: Ó ti yẹ yín sọ ọ̀pọ̀lọpọ̀. A máa yà yín lẹ́nu pé báwo lè ṣe báwo lè ṣe rìnrìn dé apá bíbí.
0: Ẹja sọ̀rọ̀ bọ́dà yìí. Bóyá tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀.
1: Ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀.
0: Ìkẹyọ kan tí mo fẹ́ bèrè àti ńlọlé. Ọ̀rọ̀ wúmà yẹn pé ìkẹyọ kan tí wọ́n ń bèrè ò ní release of àwọn èèyàn wọn tó wà ní is it workable yes or no.
3: Èmi ò rí bí ìgbà tí ẹ̀wẹ́ boya kin so pe ka fi yen si owo ijoba amo
0: releasing awon captors to ti wa lowo awon ijoba tun be lai prison
3: o ri ba kan ipelu ibere won yen
1: eh se ri pe ko won fi won sile yen
0: urede ni ati
1: lole ko ti emi o ti ni gbagbo ninu e ni gbagbo ninu e ni gbagbo ninu
0: oni yan se olobe se eyin te ba fa fe je se eyin te gbo lowo bandit na ti an send owo sin lori
1: ah won keran ti an
0: kare
3: mewa ti en si awon yen
0: kunduz fun yin o
1: e kare
0: sadanka
1: e lo ma mu lori transformer aye yin lai
0: eyin nu olodun e da lole oni ese olobe se
1: ambassador wale egbe wo mi baba one nation eh alade boys
0: yoku de thursday
3: so be
1: o ye lo wo
3: o da e seun oludayo olusanya loruko temi
0: adeda won la ole ijomo baba olomi loruko temi je nigeria o da yodun gbogbo kan sin baba da todo da teyin atawa won ife ni kenin wa shawati lagba lawo le demare mo dagbere wi pe odiba
4: lati ikoni west radio 89.3 fm ikoni kan da gbomo de ati seleri lati ma mu awon iroyin ojulowo wa fun yin eyi ti ko ni bayo bayo ninu nitori na ohun te ba gbo latenu awon oye wa ati olupe wa ki se ohun ti ikoni fi untelu o bi ko se iwoye won e se ohun ti e n do wa

lásán o. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́nwàgbẹ́ Wells Radio 89.3 FM ti àkalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olíọ̀lẹ̀ Estate Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Tinubu ti búra fún àwọn mínísítà tuntun. ₦1,350,000 ló ń ṣàìsàn lọ́dọọdún lórí àwọn oúnjẹ tí kò dára tó ìjọba àpapọ̀ fọ̀rọ̀ léde. Owó epo bẹntiró tí wọ́n ń gbé wọlé jáwálẹ̀ láti ₦2,000,000,000 sí ₦1,97,000,000 owó náírà. Ọwọ́ ba àwọn ará ìlú Kenya tó ń fẹ̀hónú hàn lórí gbọ̀ngàn Ebola Amẹ́ríkà. Wọ́n yín mú pòṣẹ́ ta àbùkù nàka lébù sí Trump ní New York bó ṣe jẹ́ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà kọ́kọ́ tí ó yọjú síbi ìdíje àṣekágbá eré bọ́ọ̀lù aláfọwọ́jù sínú apẹ̀rẹ̀. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray wọ́n béèrè pé kí Osimhen kó wá bí ó ṣe fa Lookman láti lè jẹ́ kí àwọn lè gbé buwọ́lù. Ní báyìí ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Lánà òde yìí ni Ààrẹ Bọ́lá Tinubu búra fún Joseph Tegbe gẹ́gẹ́ bí mínísítà tuntun fún iná mọ̀nàmọ́ná àti Ṣọlá Ẹnìkan Ọláyé gẹ́gẹ́ bí mínísítà ìlú fún ìdásí ọ̀rọ̀ òkèrè. Ayẹyẹ ránpẹ́ ọ̀hún ló wáyé ní iléeṣẹ́ ààrẹ níwájú àwọn aya àti ọkọ àwọn mínísítà ọ̀hún àti àwọn òṣìṣẹ́ àgbà lẹ́nu iṣẹ́ ìjọba. Ìgbésẹ̀ ọ̀hún ló tẹ̀lé ìkọ̀wé fipò sílẹ̀ Yusuf Toga, ẹni tí í ṣe mínísítà tẹ́lẹ̀ rí fún ìdásí ọ̀rọ̀ òkèrè, tó ń ti Adébáyò Adélábù ni ẹni tó jẹ́ mínísítà tẹ́lẹ̀ rí fún iná mọ̀nàmọ́ná iná ọba. Ìgbésẹ̀ tí wọ́n gbé láti lépa òṣèlú wọn. Lẹ́yìn náà ni ààrẹ wá fa àwọn mínísítà tuntun méjì náà kalẹ̀ tí ilé aṣòfin àgbà orílẹ̀-èdè yìí sì buwọ́lú lọ́jọ́rú ọjọ́ kẹfà nínú oṣù karùn-ún ọdún 2026. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ké gbàjarè jáde síta lórí ìkọlóminú tuntun eléyìí tó ní í ṣe pẹ̀lú àrùn oúnjẹ lórílẹ̀-èdè Nàìjíríà, pẹ̀lú àfihàn wípé àwọn oúnjẹ tí ò dára tó fún àgọ́ ara ń ṣokùnfà ikú àwọn ènìyàn tí ò ń ka wọn ju 1,350,000 lọ, tó ń ti àìsàn onírúurú bíi 250,000 tí sì ń mú ẹ̀mí àwọn ènìyàn lọ lórílẹ̀-èdè yìí lọ́dọọdún. Mínísítà ìlú fún ọ̀rọ̀ ìlera àti ìgbé àlàáfíà àwùjọ Dókítà Isiaq Ṣàlàkọ́ ó ṣàfihàn ọ̀rọ̀ lánà òde yìí nílùú Àbújá lákòókò tí wọ́n ṣayẹyẹ àyájọ́ ọdún oúnjẹ tó yẹ lágbàáyé, èyí tó dá lórí oúnjẹ tó dára fún jíjẹ níbikíbi. Níbẹ̀ ó ní Ṣàlàkọ́ ti ṣàlàyé ọ̀rọ̀ lórí bí ààbò oúnjẹ ṣe ṣe pàtàkì nínú ìdàgbàsókè orílẹ̀-èdè tó fi mọ́ ọ̀rọ̀ ìlera pẹ̀lú ìkìlọ̀ ohun tí oúnjẹ tí kò dára ń fà sí àgọ́ ara bí àìsàn àti ikú pàápàá jùlọ láàrin àwọn èwe èèyàn àwọn ọmọdé. Ó fọ̀rọ̀ léde nípa bí Nàìjíríà ṣe ń pàdánù ìlera tó péye látàrí ìṣòro àti àrùn oúnjẹ èyí tó ń dákún àìsàn, ìpèníjà àti ikú àìtọ́jọ́. Ọ̀rọ̀ mínísítà ọ̀hún ló wáyé lórí ohun tí àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìlera lágbàáyé fi léde nípa àwọn oúnjẹ tí ò dára tó fún àgọ́ ara àti àìsàn tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ò ń ka wọ́n jẹ́ bíi 1,460,000 tó fi mọ́ àwọn kan tí ò ń ka wọ́n jẹ́ 1,000,000 tó jẹ́ pé wọ́n ti ń jáde láyé lágbàáyé lọ́dọọdún, tó sì jẹ́ pé ilẹ̀ adúláwọ̀ òló ń léwájú tí wọ́n ń lékè nínú àpapọ̀ òǹkà náà. Owó tí Nàìjíríà ń ná láti gbé epo bẹntiró wọ̀lú ó ti já pẹ̀lú 84% nínú ìdá ìlàjì àkọ́kọ́ ọdún 2026. Èyí ló ṣàmì ìyípo padà lágbára lórí epo rọ̀bì eléyìí tí wọ́n ń gbé wọlé pínká àti ipa agbára ìpèsè abẹ́lé ìṣirò ìṣòwò òkèrè eléyìí tí àjọ tó ń rí sí ìṣirò NBS fi léde lọ́jọ́ ajé ló ṣàfihàn pé owó kan tó jẹ́ 1,170,000,000 ó lé ní 1,400,000 ó ni wọ́n ná lórí gbígbé wọlé láti ìta láàrin oṣù kínní àti oṣù kẹta ọdún 2026. Ìṣirò ọ̀hún
o safihan ijawale trilionu meji naira o le ni 84 tabi ida 85 yato si trilionu meji naira o le ni 84 ti won na lori igbigbe ko wole lodun 2025 to koja lo yi iroyin wa gbe pe epo bentiro eleyi to wa lara awon kan ti nigeria n ko wole fun opo odun won pe ko mo si oruko re ninu akojopo awon oja ti n lewaju lowo oke ti won sowo re ju ninu akojopo ida akoko odun 2026 eleyi ti ajo ohun filede lari awon oja to je pe won duna dura sowo lori re pupo ju opolopo awon ara ilu Kenya lowo osekun ofin ti ba loni ninu iwode lodi si gbangan yasoto ipamo itoju arun ebola eyi ti won ko fun awon ara orilede America nidu kan ti won fin se irin ajo afe gbogon ohun to wa ni buba aya won mo ogun ori ofurufu Laikipia ni luna UK labe ojiji oke Mount Kenya nibe oni won ti seto ibi yasoto gba toju fun awon ara America to ba tin gunle silu na lati orilede Congo awon ti won ba ti lugbadi arun ebola orilede Kenya ko si ti ni akosile arun ebola kankan eyi ti won ti fidi e mule lori re oni opo se nlodi si igbese kiko awon to ti lugbadi arun na wo orilede ohun ogun logo awon eniyan nlo pejo beba si to si ibobo ohun ti won si wo orisirisi ohun idaabobo ara eni pelu posi kan ti won gbe lowo eyi ti won ko ebola si ni ara Donald Trump ni won ti pose tabuko si nibi idije re bọọlu alafowogbeju sinu apere to waye nilu New York bo se je pe ohun ni are to wa nipo agbara akoko lati yoju sibi idije asekagba ere bọọlu alafowoju sinu apere ohun igbese na on lo waye laarin ibinu awon to fe wole woran ti won duro fun opo wakati lori ila ni ta gbangan Madison lojo aje nitori awon igbese eto abo ti won ti fi lole tori are to farahan ni gbangan ohun awon egun New York Knicks won padanu pelu ami mokale la adofa si 95 to nti eyi ti won ti gba tele koju iko San Antonio eyi to si mu ami na lapapo je 2-1 ti igun Knicks fi lewaju olori ijoba New York Soran Mamdan ati awon gbajugbaja ilu moka won wa on lanfani lati wa nibi gbangan idije na igbese epose itabuko ohun oni o waye nirole ojo aje nigbati won safihan Trump nibi to ti nberi lakoko ti won ko orin ilu ati orin ile won awon arinrin ajo wolu asekere to nlo si orilede UK to nka won ju odunrun niye lo oni iroyin gbe pe won ji won gbe won si n fiya je won to nti idunkoko ati ihale ti won se lati yo awon eya ara won ni tipati kuku awon odokunrin ohun ti gbogbo won wa ti gbogbo won wa lati Iraq lowo ba nilu Libya ti awon ajagun ta to mu won si n bere fun $5,000 owo ile okere dola lowo awon ebi won lokokan ati ihale to fi mo idunkoko lati yo kidirin won bi won ba ko lati san owo ohun awon ti won ti wa mu tele won se eri oro na lori bawon ati lawe ohun ti mo nfi yaje ni to nti awon iwa ti o ye ti won se si won ati oro lori ipo ti ko ye ti won si nfi won si nibi ti awon eniyan bi 100 niye ti won tin pin ibi kan sun si pelu pe o kere tan eniyan kan ti ku nibe ti ko si ti iyan wi pe iya awon bayi ohun lo seku nibe ni akata awon ati lawe na ni pato iroyin ere idaraja lagbaye iko egbe agbabolu Galatasaray na tin ro agbowo waju iko egbe agbabolu agba oje lokunrin ti Super Eagles Victor Osimhen lati ran won lowo ninu igbese won lati gbe Ademola Lookman won ro agbowo waju na lati lo ipo re fi ba akegbe re soro lati gbe igbese wonu Istanbul gege bi gbangere bolu alafesegba Turkey se filede iyun Futumark
àwọn olúborí turkish ọ̀hún wọ́n wá ọ̀nà láti gbé lukman láti inú ikọ̀ atletico madrid níbi tí ẹni ọdún méjìdínlọ́gbọ̀n ọ̀hún ti jẹ́ ọ̀kan lára àwọn tó ń fakọyọ púpọ̀ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù madrid láti ìgbà tó ti darapọ̀ mọ́ wọn láti inú ikọ̀ atlanta nínú ìdúnadúrà mílíọ̀nù 15 euro nínú oṣù kínní lukman ó ti mi àwọn márùn pẹ̀lú ìrànlọ́wọ́ mẹ́rin tó ti ṣe nínú ìfarahàn 24 fún igun diego simon tó sì ràn wọ́n lọ́wọ́ láti dé ìpele tó súnmọ́ àṣekágbá ti ìdíje uefa champions league àti ìdíje àṣekágbá ti copa del rey pẹ̀lú ìmí àwọn eléyìí tó ṣe kókó lòdì sí ikọ̀ barcelona nínú ìfigagbága méjèèjì náà. èyí lọ́pin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tọ̀sán òní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó tó jáde nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. ààrẹ bọ́lá tinubu búra fún joseph kegbe bíi mínísítà tuntun fún iná mọ̀nàmọ́ná àti ìṣọlá ẹnìkan ò láyé gẹ́gẹ́ bíi mínísítà ìlú fún ọ̀rọ̀ òkèrè. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti kẹ́gbàjarè síta lórí ìkọlóminú àrùn oúnjẹ tó ń ròkè lórílẹ̀-èdè nàìjíríà. wọ́n ṣàfihàn pé àwọn oúnjẹ tí kò dára tó ó ń ṣokùnfà ikú àwọn ènìyàn tó ń ka wọn ju 1,450,000 lọ tó ń tí àìsàn tó fẹ́ wọ 250,000 tó ń wáyé lọ́dọọdún lórílẹ̀-èdè yìí. owó tí nàìjíríà ń ná lórí epo tí wọ́n ń gbé wọlé jáwálẹ̀ pẹ̀lú ohun tó ju 84% lọ nínú ìpele àkọ́kọ́ ọdún 2026 ó ṣàmì ìyípadà lórí ọ̀rọ̀ epo àti ipa ìpèsè abẹ́lé. ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú kẹ́ńyà lọ́wọ́ sìnkún òfíbà lónìí níbi ìfẹ̀hónúhàn lòdì sí gbọ̀ngàn ìyàsọ́tọ̀ ṣètọ́jú ẹ̀bólà eléyìí tí wọ́n kọ fún àwọn ará amẹ́ríkà nílùú náà. wọ́n pọ̀ ṣe tàbùkù nàka àléébù sí donald trump níbi ìdíje eré bọ́ọ̀lù aláfọwọ́gbéjù sínú apẹ̀rẹ̀ nílùú new york bó ṣe jẹ́ ààrẹ àkọ́kọ́ tó wà nínú ìṣàkóso lórílẹ̀-èdè amẹ́ríkà láti yọjú síbi ìdíje àṣekágbére bọ́ọ̀lù aláfọwọ́jù sínú apẹ̀rẹ̀ náà. àwọn aṣíkiri arìnrìn-àjò wọ̀lú tó ń ka wọ́n fẹ́ ju 300 níye lọ ó ní wọn tí wọ́n ń lọ sí ìlú uk ó ní wọn ti jígbé wọ́n sì ń fìyà jẹ wọ́n tún ń dúnkookò láti fi tìpátìkúùkù yọ àwọn ẹ̀yà ara wọn. nínú ìròyìn eré ìdárayá lágbàáyé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù galatasaray ti ń béèrè fún ìrànlọ́wọ́ zimẹ̀ nínú ìlépa wọn láti gbé agbọ́wọ́ iwájú nàìjíríà adémọ́lá lukman wọ́n ń rọ̀ ọ́ láti lo ipa rẹ̀ àti ipò rẹ̀ fi bá akẹgbẹ́ rẹ̀ ọ̀hún sọ̀rọ̀ láti gbé ìgbésẹ̀ wọnú ikọ̀ istanbul. èyí lọ́pin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tọ̀sán òní àkójọpọ̀ àti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ kúnlé olówù ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo wells radio 893 lójú òpó facebook wa wells radio 893 fm fanpage lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com fún àwọn ìròyìn tó bá ṣojú yín tẹ fẹ́ kàn sí wa lé lórí ẹ kàn sínú kulu ìkóró ìjọpọ̀ wa lórí nọ́mbà yìí 0916893200 oyè ọlọ́run adégòkè lóníròyìn yín ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ọlọ́run yóò bùkún fún yín ẹ kú kalẹ̀.

Ajínrere ló ń parapara lórí MIC. Èmi a máa wí lọ́sọ̀ọ̀sẹ̀ lójoojúmọ́ pé ohunkóhun tó lè máa là kọjá àbí ohunkóhun tó lè máa kojú rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Gbárùn-ún ó padà máa wá dìtàn. Ọpẹ́ ló máa padà wá end story yẹn. Ilẹ̀kùn ayọ̀ táwọn kan ṣe báwọn tí Èdùmàrè bá ń ṣe ilẹ̀ gbaragada. Radio Evangelist Ọlọ́run Ògún fọ́kọ rẹ̀. Ay, ay, ay, ay, ay, ay, ay, ay, ay.

0: 放心。
1: 哎呀妈法国国一期爸爸老久比我久 Sunday， 我们爸爸拉地也跟爸爸说久比你老久 Sunday。啊ayé àti ọrùn mẹ́tìtì Radio Evangelist ló darí ètò ńbẹ̀ wọ́n yẹ mi sí wọ́n pọ́n mi lé tí sọ̀rọ̀sọ̀rọ̀ bá ní wọ́n yẹ òun sí wọ́n pọ́n lé kẹ́ mọ̀ pé nǹkan kìí bẹ̀ bàbá aládẹ́gùn ṣe dáadáa ẹ ṣe o happy birthday to you sir long life and prosperity ìgbà ọdún ọjọ́ kan ni lágbára lọ́wọ́ ọlọ́run ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o.
0: From nothing to something, from to body, zero to hero.
1: Àkókò mi ò tó nǹkan kan, ẹ jẹ́ ń wọnú ètò lọ yẹn lónìí sàn-sàn. Ìrírí mi lè tò, ètò ni ìrírí mi.

ṣeéṣe kí arábìnrin tó bá wọn gbé oyún yìí kó náà má gbọ́ pa kó má gbọ́ po mọ́ bẹ́ẹ̀ àwọn ilé iná dẹ̀kẹ̀rẹ̀ wọ́n ti ń wojú ọlọ́run ọ̀nà ti jìn ọjọ́ ti pẹ́ díẹ̀ lápá ọ̀dọ́ ti yín gangan gangan ìhà wo ló kọ sí yín ṣé tó bá jẹ́ pé yín ni arábìnrin tó bá wọn gbé ọmọ yìí ṣẹ́gbọ́n mọ́lẹ̀ àbí ẹ̀dùnwó padà àbẹ́dà àbẹ́ lápọ̀dọ̀ tí ìyàwó gangan ló kọ sí yín ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 091-68-93-1000 091-68-93-1000 tàbí kẹ gbójú òpó ilé yìí wọlé 091-53-33-48-93 091-53-33-48-93

0: tiwọn.
1: Ẹ kú gbádùn àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbádùn ìkànnì West Radio 89.3 FM.
0: Ó mọ́ mi lórí àmì àmì ni ẹ ṣe.
1: Ìyẹn lórí ètò wa ètò yín tá a pè ní kọ́lé kọ́lé tá a pè ní real estate.
0: At agreement kán bá wa ṣán gbó kágbé foundation kápo bíríkì àti sìmẹ́ǹtì kátó bú.
1: Ọkàn gbogbo wa ni ó balẹ̀ á rí àánú gbà. Àánú tó tayọ yóò fọhùn fún wa, ilé tá a bá kọ́ kò ní wó mọ́ wa lórí ní agbára Ọlọ́run ọba. Ètò kọ́lékọ́lé ti gbìnàyà gẹ́gẹ́ bí ìṣe wa níkànnì West Radio. Olúyọ̀lé Láwà nílùú Ìbàdàn níbẹ̀ la kẹ̀tẹ̀pẹ̀ sí tí ẹ ti ń gbádùn wa. Ẹ ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti lọ gbójúwò wá níkànnì Facebook yẹn ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa fan page ti West Radio at West Radio 893. Ibẹ̀ ni kẹ́ ẹ lọ máa wò wá kitikiti live and direct. Tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ̀yẹ́ kan gbìyànjú kẹ́ ẹ pin lógún lógún kẹ́ ẹ pin lọ́gbọ̀n lọ́gbọ̀n kí ẹ bá wa kọ́mẹ́ǹtì kí gbogbo èèyàn kan máa rí. Bẹ́ẹ̀ bá ti ń kọ́mẹ́ǹtì báyìí táwa náà ń rí là á máa kà tá a máa dárúkọ yín. Ẹ ṣeun o, ojú òní tìyín ní agbára Ọlọ́run ọba. Tí aago méjì ọ̀sán bá ti lù báyìí lètò kọ́lékọ́lé ló máa ń bá tẹ́gùn ṣọ̀rẹ́ níbi tí ẹ ti ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti sọ èròǹgbà yín irú iṣẹ́ wo lẹ́ ń ṣe lára ilé kíkọ́ ilẹ̀ rírà

0: tàbí ilé àti lẹ́wọ́ lẹ́ni lọ́kàn láti tà tàbí láti rà. Bákan náà, kí làwọn tó ń ṣẹlẹ̀ ní sáìtì yín? Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ tí èèyàn bá dé sáìtì. Níbòmí wọn ti yọ pílà tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ibòmí wọn ti gbalẹ̀ onílẹ̀. Àwọn mi ò tiẹ̀ ní ìwé ilé tàbí ìwé ilẹ̀. Ẹlòmí ò ṣe survey plan tàbí building plan. Àwọn kan wà tó jẹ́ pé ní ọ̀dọ̀ tiwọn, èfút lásán ló ń dá wàhálà sílẹ̀ tó ń dá ìjà sílẹ̀ láàrin wọn. Tẹ́nàntì mi ò mọ ẹ̀tọ́ ẹ̀, landlord mi náà kò mọ ohun tó yẹ kóun ó ṣe. Gbogbo àwọn nǹkan wọ̀nyí là ń gbé yẹ̀wò lórí ètò tá a pè ní kọ́lé-kọ́lé real estate. Tẹ́yìn bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, aago méjì ó kọjá ìṣẹ́jú mẹ́fà. Ìyẹn lé ní ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹfà ọdún 2026. Ìkànnì West Radio lè ti ń gbádùn wa. Adékúnlé speak louder, òun lorúkọ tèmi. Bàbá kọ́lé-kọ́lé, bàbá gbélé kalẹ̀. Ẹ ṣeun o, tẹ́ ń gbádùn wa.
1: Kọ́lé, èmi àkọ́lé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé sára tiwọn. Èmi àkọ́lé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé sára tiwọn.
0: Ẹ jẹ́ kí n lo àǹfààní yẹn kí n sọ fún yín wípé ètò kọ́lé-kọ́lé ọdún kẹrin lórí afẹ́fẹ́ ìkànnì náà láti ṣe ní 7/7/2026 yẹn ni ọjọ́ keje oṣù keje ọdún tí a wà nínú ẹ̀ yìí lóṣù tó ń bọ̀ lágbára ọlọ́run ọba. Àwọn èèyàn wọn ní orí ọ̀fẹ́ láti jẹ àwọn ẹ̀bùn pàtàkì pàtàkì bíi gas cylinder, pressing iron, cement àti àwọn ohun èlò kọ́lé míì bí ọlọ́run bá ṣe fún wa ní orí ọ̀fẹ́ sí. Àwọn èèyàn ti ń gbìyànjú, wọ́n ti ń ra tíkẹ́ẹ̀tì. Ọ̀nàrẹ́bù Ìbítóyè Sàyíd Ọlábànjí, àwọn ni AKA BJ Baálẹ̀, àwọn náà ra gáàsì cylinder fún wa o. Nígbà tí ọ̀nàrẹ́bù Adépéjúrú Kayat Idris AKA Ari, àwọn ra tíkẹ́ẹ̀tì fún wa. Bákan náà ni ọ̀nàrẹ́bù Ismail Jimoh Kehinde, wọ́n ra pressing iron IJK Genius nìyẹn. Tó fi mọ́ àwọn ilé-iṣẹ́ tí wọ́n dúró tì wá bíi Mihak Works and Construction Support Services, Apple Security, Ayo State Fire Services, Homelinks Global Reality Company, Real Estate Company ni wọ́n dúró tì wá. Excellent Standard Blogs, lẹ́lẹ́yẹlé ń bànà, àwọn náà máa dúró tì wá o. Ẹ ṣeun, ojú ò ní tì yín. Àtàwọn tó kù náà tí a máa dárúkọ wọn fún yín ní kọ̀ọ̀kan èjì. Ẹ̀yin náà wá fẹ́ ra tíkẹ́ẹ̀tì. 1,000 naira ni tíkẹ́ẹ̀tì o. Ẹ máa bọ̀ ní ìkànnì alálùbáríkà, ìkànnì alára àgbàyídá, iléeṣẹ́ West Radio 89.3 FM tó wà ní Olúyọ̀lé nílùú Ìbàdàn. Kẹ wá ra tíkẹ́ẹ̀tì yín nítorí pé ó ń tán lọ. Ọjọ́ yẹn ń pé bọ̀. Tí ẹ bá ti débẹ̀, ẹni tíkẹ́ẹ̀tì kọ́lé-kọ́lé, òun lẹ̀yìn náà fẹ́ rà. Bákan náà, ẹni tí ò sí ń tòsí, ẹ lè pè sórí nọ́mbà yìí 070-5733-0952. Ẹ lè fẹ́ ra tíkẹ́ẹ̀tì, ẹ wà sanwó sí àkáǹtì nọ́mbà yìí, Zenith account number, ẹ san 1,000 yín sí tàbí iye tẹ bá fẹ́ rà tó bá jẹyọ kan lọ. Àwa wà fílì ẹ̀, a send ẹ̀ sí yín ní WhatsApp, yóò wà lọ́dọ̀ yín, kọ́pì náà wà lọ́dọ̀ tiwa. Ara kọ́pì yẹn la fílì lórí tíkẹ́ẹ̀tì bí ta kù sí inú kòtò ńgbà tá a bá fẹ́ yí kòtò. Tó yẹ pé tí wọ́n bá jẹ́ pé nọ́mbà yín náà mú, ẹ̀jẹ̀ bù ń ti yín nìyẹn. Zenith account number yẹn ní 24-63-98-90-23. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí Zenith account number tẹ́sanwó tíkẹ́ẹ̀tì sí láti fi jẹ ẹ̀bùn lórí ètò kọ́lé-kọ́lé ọdún kẹrin 24-63-98-90-23.

kíyín ẹ̀ka alẹ́ ẹ̀sìnkú iṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní ló ń dẹ́sẹ́ ti gbọ́ yín láti ìkànnì west radio 89.3 FM ìkànnì kànga agbọ́mọ̀gbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàbí avenue oríyọ̀lẹ̀ estate ìbàdàn tèmítọ́pẹ́ ọ̀làwọlé ni oníròyìn yìí ṣáájú ẹgbọ́ àwọn kókó lè tó wà nínú ìròyìn náà. ààrẹ tinubu ṣe ìfilọ́lẹ̀ ọ́fíìsì àjọ efcc ní ìpínlẹ̀ èkìtì ó gbóríyìn fún ìgbógun ti àjọ náà lórí ìwà ìbàjẹ́. ilé aṣòfin àgbà pè fún ìfòfindè pátápátá kíkó aṣọ wọlé sí orílẹ̀-èdè yìí. ilé aṣòfin ìpínlẹ̀ ọ̀yọ́ pè fún kíkó àwọn òṣìṣẹ́ elétò ààbò lọ sí àwọn ilé ẹ̀kọ́. àwọn agbébọn ṣe ikú pa ọmọ iléeṣẹ́ ológun kan àti àwọn mẹ́rin míì nínú ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ ogun. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. ààrẹ bọ́lá tinubu ti ṣe ìfilọ́lẹ̀ igun iléeṣẹ́ àjọ tó rí sí ṣíṣe owó ìlú kúmọkúmọ lẹ́tí a mọ̀ sí efcc pẹ̀lú gbígbóríyìn fún àjọ ọ̀hún fún àwọn àṣeyọrí wọn gbogbo léètọ́ṣe nínú ìjà ìgbógun ti àjẹbánu. lẹ́ni tí igbákejì ààrẹ sẹ́nítọ̀ kashim shettima ṣojú fún ààrẹ bọ́lá tinubu lónìí ṣe ìfilọ́lẹ̀ ọ́fíìsì àjọ efcc nílùú adeokite eléyìí tí yóò máa ṣiṣẹ́ lábẹ́ ìpínlẹ̀ ondo àti èkìtì. ó sọ̀rọ̀ lórí ààyè pàtàkì létí àjọ náà dìmú lórílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú wípé kò sí ààyè ìfarasínsí fún ìwà ìbàjẹ́ lórílẹ̀‐èdè yìí. mínísítà àti adarí tẹ́lẹ̀ rí fún ilé ìfowópamọ́ ìdókòwò àpapọ̀ náà sọ̀rọ̀ níbi ètò náà. nínú ọ̀rọ̀ tirẹ̀ gómìnà ìpínlẹ̀ èkìtì biodun oyebamji gbóríyìn fún àjọ náà nínú ṣíṣiṣẹ́ pẹ̀lú ìgbésẹ̀ ìgbógun ti ìwà ìbàjẹ́ gẹ́gẹ́ bí ààrẹ tinubu bí ó ti làálẹ̀. ilé aṣòfin àgbà ti sọ fún ìjọba àpapọ̀ láti fi òfìdè kíkó aṣọ wọlé sí orílẹ̀-èdè yìí láti òkè òkun gẹ́gẹ́ bí ara akitiyan láti mú àgbédìde dé bá iléeṣẹ́ ìhúnṣọ orílẹ̀-èdè yìí lẹ́ẹ̀tọ́ tiraka àti láti ṣètò ìrólágbára fún ṣíṣe òwú lábẹ́lẹ̀. wọ́n pàrọwà yìí fún ìjọba àpapọ̀ nípasẹ̀ àwọn iléeṣẹ́ lẹ́ẹ̀tọ́ rí sí ètò ọ̀gbìn káràkátà àti ìdáṣẹ́sílẹ̀ láti gbé ìgbésẹ̀ kankan lórí ìgbédìde ẹ̀ka náà jákèjádò orílẹ̀-èdè yìí ní pàtàkì jùlọ ní àwọn iléeṣẹ́ tó wà ní kaduna sí kano pẹ̀lú àlàyé lórí ipa rẹ̀ fún ìdáṣẹ́sílẹ̀ àti ètò ààbò. bákan náà ẹni ilé aṣòfin àgbà tó tari ìwé àbá òfin lẹ́tọ́rí sí òfin ìṣiṣẹ́ àwọn iléeṣẹ́ nǹkan àlùmọ́ọ́nì orí ẹ̀rọ tọdún 2026 lẹ́ẹ̀tọ́ sì kà nígbà kejì gẹ́gẹ́ bí ara akitiyan láti ṣe ìdásílẹ̀ òfin ìṣiṣẹ́ owó orí ẹ̀rọ lẹ́ẹ̀tí a mọ̀ sí cryptocurrency àti ìṣọwọ́ṣiṣẹ́ nǹkan àlùmọ́ọ́nì lórílẹ̀‐èdè nàìjíríà. nínú àbá náà ó ní ilé láti láǹfààní láti yànnàná àwọn ìlànà à ń tẹ̀lé fún pàṣípàrọ̀ owó orí ẹ̀rọ ọ̀hún lórílẹ̀‐èdè yìí. ilé aṣojú ṣòfin lónìí dábàá èròǹgbà ríránṣẹ́ pé mínísítà fẹ́tọ́ ààbò ìyẹn christopher musa àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ elétò ààbò ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn túnjí dísù àti ọ̀gá àgbà yányán fún àjọ dss ìyẹn adéọlá ajayé láti yọ sí bọ̀m̀bọ̀ níwájú ilé láti lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìlànà ẹ̀náwó àwọn owó lè tán yọ̀ǹda sí àwọn iléeṣẹ́ elétò ààbò nínú oṣù mẹ́fà sẹ́yìn. nínú àwọn tó ṣẹ́kù lè tán fìwé pé láti rí mínísítà fẹ́tọ́ ìṣúná ìyẹn taiwo oyedele àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ lórílẹ̀‐èdè yìí mohammed. bákan náà òní ilé tún parọ́wà sí ààrẹ bọ́lá tinubu láti pàṣẹ ètò ìgbanisíṣẹ́ àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó ní gbogbo àwọn ìpínlẹ̀ lẹ́ẹ̀tọ́ tó ń kojú ìpèníjà ètò ààbò. ìgbésẹ̀ lè tó jẹyọ
lẹ́yìn àwọn gbọmọgbọmọ lásìgbò ètò àgbò ní àwọn apá ibìkan lórílẹ̀-èdè yìí. Ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pè fún ìrólọ́gbára kankan ètò àbò jákèjádò àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba àti ti aládàáni ní ìpínlẹ̀ yìí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìfipámúni nígbèkùn kò pẹ́ kò pẹ́ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ní ìjọba àbílẹ̀ Oríire. Ìgbésẹ̀ yìí ló jẹyọ lẹ́yìn àbá tó wá lásìkò ìjókòó ilé lónìí láti ẹnu aṣòfin tó ń ṣojú àwọn ènìyàn ìwọ̀ oòrùn gúúsù ìbàdàn kejì ìyẹn ọ̀nàrẹ́bù olúwafẹ́mi olúwafọwọ́kànmí ìyẹn eléyìí tó ti pè fún kíkó àwọn òṣìṣẹ́ elétò ààbò lọ sí àwọn ilé ẹ̀kọ́ jákèjádò ìpínlẹ̀ yìí. Ilé aṣòfin tún ké pe ilé iṣẹ́ lẹ́yìn tó rí sí ètò ẹ̀kọ́ ti girama àti ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àjọ àmọ̀tẹ́kùn àti àwọn ilé iṣẹ́ elétò ààbò míì fún ààbò àwọn ilé ẹ̀kọ́ ìjọba. Wọ́n tún pàrọwà fífi ètò ẹ̀kọ́ lórí ààbò sínú ìlànà ìkọ́ni láti lè ṣètò ìlanilọ́yẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ lórí ọ̀nà àgbà láti dáàbò bo ara ẹni. Àjọ tó rí sí ìdánwò oníwèé mẹ́wàá tí a mọ̀ sí NECO ti kéde èròǹgbà láti gba ó kéré tán àwọn alámòjútó ìdánwò léè tó tó 2022 fún ìdánwò tọdún 2026 nígbà tí wọ́n ń ṣe ìkìlọ̀ fún àwọn olùkópa lórí àwọn ayédèrú ojú òpó ìforúkọsílẹ̀. Àjọ ọ̀hún ṣàlàyé ìdí pàtàkì ìgbésẹ̀ yìí ṣáájú ìdánwò lé tí ó bẹ̀rẹ̀ ní 15 oṣù kẹfà ọdún 2026. Ẹgẹ́ bí ó ti wà nínú àtẹ̀jáde tó jáde lónìí láti ọwọ́ adarí fìdíhe fẹ́tò ìròyìn àti ìkànsí aráàlú àjọ NECO ìyìn àṣìṣì san ni. Àjọ náà iná tún sọ̀rọ̀ lórí yíya kúrò ní ìlànà ìforúkọsílẹ̀ ọlọ́wọ́ léyìí tán pàrọwà wípé kí àwọn olùkópa kan jìnà sí ojú òpó yòówù léè tó bá bèrè fún sísan owó tàbí àwọn nǹkan míì. Iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe ìkìlọ̀ lórí àwọn awuyewuye ìròyìn òfegè àti àwọn fọ́nrán ojú òpó ọgbọ́n àtinúdá alátọwọ́dá léè tí a mọ̀ sí AI eléyìí tó ń ṣe àkóbá ńlá fún ètò ààbò àpapọ̀ pẹ̀lú àlàyé lórí pàtàkì ètò ìròyìn nínú ìjà ogun ìgbàlódé. Adelé adarí ìlú Koro iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè yìí Colonel Aponina Anene ló ṣàlàyé eléyìí lónìí níbi ètò ìṣíde ètò ìdánilẹ́kọ̀ọ́ àwọn adarí ìlú Koro fún àpapọ̀ ìdásímẹ́rin kínní àti ìdásímẹ́rin kejì tọdún 2026 léè tó wáyé nílùú Àbújá. Anene sọ̀rọ̀ lórí àwọn ewu tó dìrọ̀ mọ́ ìtànkálẹ̀ ìròyìn òfegè eléyìí tó máa nira fún àwọn aláṣẹ láti káwọ́ rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ogun ti ṣe ìfìdímúlẹ̀ ikú àwọn ènìyàn márùn-ún nínú eléyìí tí a ti rí ọmọ iléeṣẹ́ ológun kan lásìkò ìkọlù tó wáyé ní Magbon Etídò ní Mọ̀wé ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ náà. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Olúṣèyí Babáṣèyí ló ṣàlàyé eléyìí fún àwọn oníròyìn nílùú Abẹ́òkúta tí ṣe olúlu ìpínlẹ̀ Ogun léètí tí láǹfààní láti ṣàlàyé wípé ìkọlù ọ̀hún ni ló wáyé lásìkò ìgbésẹ̀ ìdóòlà-ẹ̀mí alájùmọ̀ṣe tó ṣe pẹ̀lú iléeṣẹ́ ológun àti àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ elétò ààbò míì láti dóòlà ẹ̀mí àwọn tó mú nígbèkùn. Ó ṣàlàyé wípé èèyàn kan ni àwọn ní orí ọ̀fẹ́ láti dóòlà ẹ̀mí rẹ̀ nígbà tí wọ́n rí òkùtù àwọn mẹ́ta lè tó ṣẹ́kù nígbà tó yá. Èyí lópin ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní ṣùgbọ́n ká tó máa lọ ẹ gbọ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí.
lamu wa fun yin pe are Bola Tinubu ti se ifilole igun ile ise ajo le to ri se sise owo ilu kumokumo iyan EFCC pelu gbigboriyin fun ajo on fun awon asiyori won gbogbo ton la anfani lati se ninu ija igboguti ajebanu amu wa fun yin pe ile asofin agba ti so fun ijoba apapo lati fi ofin de kiko aso wole si orile edeye lati oke okun gege bi ara kitiyan lati mu agbedide deba ile ise irunso orile edeye le to ntiraka ati lati seto irolagbara fun sise owu labele mo wa fun yin pe ile asoju sofin loni daba erongba riranse pe minister feto abo eyan Christopher Musa awon oga agba nile ise eleto abo oga agba fun ile ise olopa eyan Tunji Disu ati oga agba yanyan fun ajo DSS eyan Adeola Ajayi lati bo si bombo niwaju ile lati salaye lekunrere ilana enowo awon owo tana anfani lati yonda si awon ile ise eleto abo ninu osu bi mefa seyin ma fun yin pe ile ise olopa ipinle ogun ti se ifidimule iku awon eniyan marun ninu eleyi ti a ti ri omo ile ise ologun kan lasiko ikolu to waye ni magbe tido ni mowe ni ijoba abile Obafemi Owode ni ipinle naa Kemisola Williams ino se akojopo ati atuto iroyan aye wa lati ma gbo wa ni awon ojo opo ibanidodo wa gbogbo at West Radio 893. Atule mago ani oju opo Facebook. West Radio 893 FM fan page. Atuwa loju takwa agbaye www.westradio893.com. Atule kansi ya rai runyiwa. Lori ya roi pe abye loju opo WhatsApp. Loju opo 091-6893-2000 Temi tope o la wole ni oniro nyinyi e shiun ten gbewa olorun yo bukun yin oran ayo lasun.